0: àwọn ọ̀run sọ̀rọ̀ gan Ọlọ́run. Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ ń fọhùn àti òru dé ń fi ìmọ̀.
1: Good morning, I greet you.
0: Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn.
1: How do you do? Good morning, I.
0: Èrò wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé.
1: I greet you. We got some work to do. Good morning.
0: Nínú wọn ni ó gbé pàgọ́ fún òòrùn.
1: I greet you. Our is your night. Good morning, I greet you.
0: Tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá.
1: Beautiful day, if you do your work.
0: Tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.
1: We

0: much progress.
1: Nígbà tí Israeli jáde kúrò ní Egypt,
0: everyone will be happy.
1: Ti ara lé Jacob kúrò nínú àjèjì ènìyàn.
0: Good morning, guy creature. How do you do?
1: Judah di ibi mímọ́ rẹ̀, Israeli di ìjọba rẹ̀.
0: Good morning, guy creature. We got some work to do.
1: Òkun rí ó sì sá Jọ́dánì padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbò àti àwọn òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí a fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

lórúkọ ọgá àgbà pátápátá tí wọn tún jẹ olùdásílẹ west radio 89.3 fm evangelist mrs lillian bademosi. Lórúkọ gíwá ìkànnì ayọ emmanuel ojo. Àti lórúkọ amójú ẹ̀rọ fún tààrọ henry osagie. Ní èmi ọmọ yín Sunday Afọlábí tí gbogbo mímọ̀ sí Hosanna fi ń kí yín kàbọ̀ sórí ètò yín ètò wa àṣẹ ìbẹ̀.

0: Àrán mi sí yín láàárọ̀ yìí.
1: Àjọba lọ mọ́.
0: Mọ́mì tó ń gbóhùn mi, àrán mi sí ọ láàárọ̀ yìí.
1: Àjọba lọ
0: mọ́. Dádì tó ń láǹfààní láti gbóhùn mi, àrán mi sí yín láàárọ̀ yìí.
1: Àjọba lọ kábíyèsí ọlọ́lá.
0: Àní lónìí, ẹni tí ó ràn yín lọ́wọ́, Ọlọ́run máa ràn sí yín.
1: Kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀, ó máa jọ. Ìwọ nìkan ló ní gbogbo agbára.
0: Alẹ́ni tí yóò ṣe yín lóore.

jẹ́ ẹnìkan kù nínú ìdílé Sọ́ọ̀lù kémi kó lè ṣe oore Olúwa fún. Oore Olúwa wà lọ́wọ́ Dáfídì ní gbogbo àsìkò yìí. Àwọn kan wà tó oore Olúwa ti wà lọ́wọ́ wọn.

lẹ́ni tí ó ràn lọ́wọ́ táyé tí ẹni ò fi kúrò lójú kan, Ọlọ́run yóò ràn sí ọ láàárọ̀ yìí. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ máa jáde sáyé rẹ. Àní lásìkò igangan táyé rẹ nílò ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́ Ọlọ́run.

Ọlọ́run ba le lo Jonathani láti ran David lọ́wọ́. Jonathani ma ran David lọ́wọ́ púpọ̀ dé ipò ọba. Abẹ́ mọ̀ pé Jonathani gan ló yẹ kó jọba dípò Saulu bàbá rẹ̀. Lẹ́yìn tí Saulu bá ti lọ tán, Jonathani mà lọ bá kan. Torí pé Ọlọ́run ti rán láti ran David ohun owó ìyẹn, ó sì ṣe àtìlẹ́yìn fún David ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ó wu Ọlọ́run láti fi ìfẹ́ David sí lọ́kàn títí David fi gun orí ìtẹ́. Eléyìí fi hàn pé kò sí ohun Ọlọ́run ò lè lò tó bá fẹ́ ran ẹ̀dá lọ́wọ́ láyé. Ẹnìkan ń gbóhùn mi láàárọ̀, a rán mi sí màmá kan láàárọ̀ yìí. A ní kí n kéde ẹ̀ sáyé gbẹ́ lónìí, ìrànlọ́wọ́ Ọlọ́run máa

0: àwọn ìrànlọ́ tó mọ béèrè pé a báwo ló ṣe ṣe.
1: Máa ṣọ́ láàrẹ lọ nínú ọ̀la.
0: Ìrànlọ́wọ́ ńlá ìmáa jáde sí gbogbo ẹ tí tó ń gbọ́ mi láàárọ̀.

0: aṣẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́.
1: Òfurufú fi ṣẹ́ rẹ̀.
0: Ní ìkànnì kànga, gbọ́mọ̀gbẹ̀ West Radio 89.3 FM, létí akalẹ̀ sí Aláàbí Avenue Olúyọ̀lẹ̀ Estate nílùú Ìbàdàn bíi.

aṣọ ìbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́. Níkànnì kànga gọ́mágbẹ́ West Radio 89.3 FM, èyí tí a kalẹ̀ sí aláàbí abẹ́ nínú Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bíi.

Mama, ẹyin Ọlọrun láàárọ̀ torí pé tàtàjèrè lónìí. Àwọn kọ́sọ́mà olóríire máa ya wájú yín lónìí. A ní lẹ́nu iṣẹ́ ìjọba tẹ́ ń lọ láàárọ̀, ẹ máa rí ojúrere Ọlọ́run. Màmá yẹn tó ti dì fún promotion yẹn. A ní lọ́sẹ̀ yìí gangan wà á gbàwé ìgbéga yìí. Àwọn contract tẹ ti bídì fún yìí. Wọ́n yọ̀ǹda àwọn iṣẹ́ ìfúnyín lọ́sẹ̀ yìí. Torọ́ Ọlọ́run tí a kò lè dádúró lọ́lọ́run wa, ẹ̀yin Ọlọ́run tí a kò lè dádúró.

àwọn ti ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ ó wà lórí àkété àìsàn kan ni bóyá nínú ilé ni àbí nílé ìwòsàn. Oníṣègùn ńlá tí a kò lè dádúró ó rán sọ́dọ̀ rẹ láàárọ̀ yìí ọwọ́ ìwòsàn Ọlọ́run máa kàn ní gbogbo ibi tó ti ń gbóhùn mi láàárọ̀ yìí.

0: nítorí àkókò wa ìṣẹ́jú díẹ̀ tó kù yóò fi pàṣẹ fún ọjọ́ wa. Ọlọ́run náà sọ gbogbo tẹ́ bá sọ létí mi lèmi Olúwa yóò ṣe.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

ọ̀rọ̀ Ọlọ́run sọ láàárọ̀ ó ní ní tòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́. Mo wá fẹ́ kí ìwọ náà pàṣẹ láàárọ̀ yìí bí Ọlọ́run nítorí ọ̀rọ̀ rẹ. Ọlọ́run ràn mí lọ́wọ́, jẹ́ kí ìrànlọ́wọ́ rẹ ó jáde sáyé mi. Ọ̀rọ̀ rẹ ló wípé ní tòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́. Torí náà Ọlọ́run rán ìrànlọ́wọ́ sínú ayé mi láàárọ̀ yìí. Màmá mo fẹ́ kó pàṣẹ lú ẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run yìí tó ní ní tòótọ́ èmi Olúwa yóò ràn ọ́ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé nínú ẹ̀rù. Pàṣẹ láàárọ̀, Olúwa rán ìrànlọ́wọ́ sí mi, ìrànlọ́wọ́ tí ó lé ẹ̀rù mi, Ọlọ́run rán sínú ayé mi.

lomi eru ki la je ki la mu. Pàṣẹ láàárọ̀ Ọlọ́run rán ìrànlọ́wọ́ sí mi, ìrànlọ́wọ́ tí ó lé ẹrù mi lọ. Ọlọ́run rán sínú ayé mi láàárọ̀ yìí. Ẹlòmí ìrànlọ́wọ́ owó ilé ìwé àwọn ọmọ ló wà lọ́kàn rẹ̀. Ìwọ náà pàṣẹ láàárọ̀ yìí. Ìrànlọ́wọ́ tí ó lé ẹrù mi lọ. Ọlọ́run rán sínú ayé mi. Pàṣẹ láàárọ̀ ìrànlọ́wọ́ tí ó lé ẹrù mi lọ. Ọlọ́run rán sínú ayé mi.

0: Ìpínlẹ̀ Emoyikuro, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ́wà.
1: Ẹ kú ojúmọ́ o, wọ̀nyí ni àwọn àkòrí tó ṣúyọ nínú ìròyìn fún tààrọ̀ yìí láti ìkànnì kàngágbọ́n màgbẹ̀ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílùú Ìbàdàn. Orúkọ mi ni Sunday Afolabi. Ilẹ̀ Nàìjíríà àti UAE ni wọ́n ti fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ti ṣe ìmúlẹ̀ àjọsọpọ̀ ní àwọn ẹ̀ka tó ṣe kókó bíi ọ̀rọ̀ okòwò, ètò ọ̀gbìn, ilé ìfowópamọ́, ẹ̀ka ohun ìmúṣagbára, ilé iṣẹ́ àti ohun amáyédẹrùn. Ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè yìí NUT ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàpèjúwe ìròyìn nípa ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire gẹ́gẹ́ bí ìṣẹ́gun ńlá fọmọnìyàn àti orísun ìgboyà tuntun lábala ètò ẹ̀kọ́. Adájọ́ àgbà ilẹ̀ Nàìjíríà Kudirat Kékeré Ẹkùn ṣàlàyé pé àwọn àtúnṣe tí wọ́n ṣe nínú ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè yìí nílò àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn agbẹjọ́rò kí ẹ̀ka yìí lè ṣàṣeyọrí kó sì ní ipa tó lágbára lórí ètò ìdájọ́. Alága ICPC Ìyún Musa Aliu ti ké sí ìjọba àti àwọn ẹ̀ka tó ń gbógun ti ìwà ọ̀daràn, àwọn ẹgbẹ́ aládani, àwọn oníròyìn àti gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ kí àjùmọ̀ṣepọ̀ kó wà lórí ìgbójú agan ti ìgbésùnmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì. Àwọn ológun pa òṣìṣẹ́ àwọn ọmọ ISWAP kan tó jẹ́ akáfọ́nrán sílẹ̀ tí wọ́n sì ṣíṣọ lójú àwọn tó jẹ́ ààrẹ mẹ́ta. Wọ́n pé ìkan jẹ́ ọmọ orílẹ̀-èdè Palestine tó ń kọ́ wọn bí a ti ń jagun àti ọmọ orílẹ̀-èdè Morocco tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí dókítà fáwọn ikọ̀ ISWAP nínú igbó Borno. Ilẹ̀ Amẹ́ríkà ló ti sọ pé ọ̀nà omi Strait of Hormuz ló wà ní ṣíṣí sílẹ̀ fún àwọn arìnrìn-àjò ọkọ̀ ojú omi, bí ó tilẹ̀ jẹ́ pé ìròyìn láti orílẹ̀-èdè Iran sọ pé Amẹ́ríkà ti ti ọ̀nà náà pa látàrí ìkọlù tuntun tó bẹ̀rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Wọ̀nyí ni àwọn àkòrí tó jáde fún tààrọ̀ yìí. Ẹ pàdé wa láago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmágbẹ. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yàrá ìkóròyìnjọ wa fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú yín. Ẹ pè sí 0916893 2000. Orúkọ mi ni Sunday Afolabi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún, ọmọ Nàìjíríà ìtẹ̀síwájú, òun náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀bẹ̀ 89.3 FM náà lẹ̀ wáyé, Wells Radio, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀bẹ̀ náà ló bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ láti inú kùlù tí a hàn yín. 0915 3483 1000
1: Hello. Sir.
2: Lẹ́ẹ̀kan sí àti gbogbo wa, a kú oríire tí oríire.
1: Oríire ni Ọlọ́run ṣeun.
2: Àwọn ti bọ̀nú náà àtàwọn tó kù, Ọlọ́run bá ọba ni tí wọ́n sílẹ̀.
1: Àmì.
0: Àmì.
2: Ẹ̀mà gbé tó bọ̀.
1: Ẹ ṣeun sá.
0: Ẹ ṣeun sá. 0916893 1000 0915 3484 893 tàbí 0911 3 4 893 Bí a ṣe ń tẹ̀ wọ iwájú láàárọ̀ tòní lágbàbẹ̀. Mo rí ìròyìn ọ̀rọ̀.

0: ribi débẹ̀ látẹ̀kan. Digging down, fake agency àti DG rẹ̀.
1: Títí ọ̀la àwọn ọmọ tán.
0: Ibi tá a bá fi sí bẹ́ẹ̀.
1: Tá a bá fi sí bẹ́ẹ̀, ó ti wà ní kóòtù, ṣùgbọ́n ogun ìtìjú gbà ni.
0: Fún agency yẹn àbí.
1: Kí fake agency yẹn exist. Kó dẹ̀ ti wọnú budget. Kó dẹ̀ káàtẹ́ máa gbọ́ pé àwọn orí kan ti ń lọ sí. Bí kan ti sack, kan ti arrest, kan ti gbé from láti inú agency, Ministry of Budget. Ministry of Budget àti ìgbọ̀ láti ìfẹ́ presidency àti ìgbọ̀. Tó fi gba office space ní federal secretariat.
0: Èyí ò.
1: Ọmọ ṣó fake lóòótọ́ ṣá.
2: Ìyẹn question tó yẹ ká máa bá.
0: Ṣó fake lóòótọ́.
1: Bá lọ ṣe sanwó 300 staff fún more than 1 year.
2: Ìbéèrè yẹn gan nǹkan tó yẹ ká máa bèèrè wa témi dẹ̀ ti ń bèèrè náà òun náà nìyẹn.
0: Ṣé kò wá yé ṣe fé àbí kílẹ̀ kò yé mi.
2: Àwọn òun náà ni tó bá di ọ̀la ṣáà tún mọ.
0: Ọ̀rọ̀ tún yé wa sí.
2: A tún yé wa sí. Àmọ́ question tó yẹ ká máa bèèrè wa náà nìyẹn pé ṣé lóòótọ́ ṣe awúrú ju kíní DG ní lóòótọ́.
1: Àwọn mi ni gbogbo àwọn tó wà ní Ministry of Budget wọ́n ti arrest wọn. Báà ló ṣe wọnú budget allocation.
2: Ẹni tó dárúkọ gan tó jẹ́ gbajàbíàmílà gan. Kí ni nǹkan tí because ó dà pé ìròyìn tẹ̀ kàn sí ni pé àwọn ọlọ́pàá máa
0: rìn
2: ẹ̀ lọ́la. Now ṣé òun nìkan lẹni tí ó yẹ ká gbọ́ wípé.
0: Mo fẹ́ àárẹ̀.
2: Ṣé rí àwọn nǹkan kan wà.
1: Bọ̀ ẹ ká wò ti gbajàbíàmílà yẹn mi ò ṣe policy mi ò kankan but one thing ni pé anything about that thing comes from office of SGF.
0: Secretary General of the Federation.
1: Secretary
0: of the Government of the Federation.
1: So kò ń ṣe Chief of Staff. Chief of Staff is to the
0: president. Chief of Staff ló mú bẹnu.
2: Òun ló ń bu ọ̀rọ̀ tiẹ̀ ló òun gangan lẹni tí ó mú ọ̀rọ̀ ẹ̀bọ ẹnu.
1: Òun lè mọ̀rọ̀ ẹ̀bọ.
2: Òun ládé yẹmí mọ̀rọ̀ ẹ̀bọ ẹnu pé.
1: But SGF.
0: Gangan lọ̀rọ̀ kan.
1: Lọ́fíìsì ẹ̀ ló ti ní anything ti máa jáde.
0: Kò ń ṣe ọ́fíìsì Chief of Staff.
1: Kò ń ṣe ọ́fíìsì Chief of Staff.
0: Oh. Hello.
1: So, gbogbo àní tí.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sàmà.
3: Ẹ káàárọ̀ sà o.
0: Yes ma. Ìjẹ̀bú tó kọ pé mẹ́ta kọ ẹ̀.
3: Ẹ káàárọ̀ sà o.
0: Yes ma.
3: A kú oríire tàwọn ọmọ wa tí.
0: Adúpẹ́ o, adúpẹ́ o.
3: A kú oríire kú soríire o.
2: Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun.
3: Adúpẹ́ o, àyìn Ọlọ́run o.
0: Ẹ ṣeun.
3: Ẹ ṣe.
0: Orúkọ yìí ma.
3: A ní káàkì yín ni o.
2: Ẹ ṣeun ma.
0: Orúkọ yìí
3: ma. Ìyá
0: Sátọ̀dé láti ẹlẹ́yẹlé. Ẹ ṣeun púpọ̀ ma. Ẹ ṣeun ma. Ọmọ yín ò ní sọnu.
2: Àmì.
0: Ọmọ tiwa náà ò ní sọnu.
2: Àmì.
0: Hello.
3: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà. Mr.
3: Ẹ máa kú ètò.
0: Olóyè.
2: Ẹ ṣeun sà.
0: Láti ọlọ́kọ.
1: Bàbá mi. Ǹjẹ́.
3: Bá mo kí ẹ kú
2: iṣẹ́. Ẹ ṣeun sà.
3: Ẹ àwọn ọ̀rọ̀ kan jáde adúpẹ́ káwọn náà pé àwọn ọmọ yẹn padà wà láyà tàlàfíà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wo nǹkan kan sà. Incident tó ṣẹlẹ̀ yìí àwọn ọkọ ẹ̀mí wọ́n máa bá lọ. Wọ́n mú ẹnìkan jáde lójú wa báyìí tọ́jẹ̀ ní ọ̀gẹ́jọ́ tọ́jẹ̀ ju ọrùn. Náà wọ́n ní ọ̀gágun tó pa yẹn. Ó jẹ́ kọ́ change àwọn tactics. Tí wọ́n fi ń
0: gbẹ̀jẹ̀ láwọn
3: àgbésùmọ̀. Now ẹ wá sọ fà wípé ẹ lọ kó àwọn mọ̀lẹ́bí àwọn àgbésùmọ̀ mí yẹn. So dàtí tí ẹ bá wo gbogbo kí ní ìbáṣe sọ yìí. Gúmí jáde síta fúnra rẹ̀ ó sọ wípé gọ́ọ̀mẹ̀ntì àtàwọn wọn mọ̀ nípa. Wọ́n mọ àwọn tí ó ń gbé túmọ̀ mí. Wọ́n mọ àwọn tí wọ́n ń gbé túmọ̀ mí. Ṣé ìsìn wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ àwọn mọ̀lẹ́bí àwọn pípù yẹn ni àbọ̀ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. That question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o. Ìkì gbá ẹ̀ máa dábí lówó. That one. Number two. Àmọ́ nǹkan kan pé àwọn kan ti ẹ̀sẹ̀ wá sí tí wọ́n kó. Wọ́n wà ní Ọ̀yọ́ síbi. Mi rò pé tó bá máa mọ̀ wọ́n kẹ́ẹ̀dẹ̀ ẹ̀rọ sípẹ́ màá kọ́kọ́ àwọn ọmọ yẹn wọ́n ní gọ́ọ̀mù wa làwọn tẹ́ bá sọ̀rọ̀ pé ẹgbẹ́ ìgbàgbà tó ń fi àwọn nǹkan tó fẹ́ láti ṣe.

0: káwọn lè ti release àwọn ọmọ yẹn wọn sọ fún gọvnọ pé àwọn ohun gọgọ làwọn fẹ bá sọrọ so at the end of the day ṣẹrí tí a bá ti ṣe nǹkan tó sọsà ó ṣe máa lọ rèé o ìgbà tí kúbí sọrọ di sí ní ìròpé fẹ́rẹ́ gọọmẹǹtì jáde tó sọ pé nǹkan tó sọ yẹn ò dá kọ lọ mú gómìnà sọrọ lọdọọlá o àwọn èèyàn kan ló dúró sí kẹ́lẹ́sì ló dúró sí kínní tó dábàá pé wọn máa ṣe tó bá ti mú wọn wọn fi báìbù búra wọn fi kùrá nǹkan búra wọn kó wọn padà sọmọ ológun bí abilélẹ́yọ̀ kan sì ṣe wọn sì ṣe fún wọn dọ̀la o wọn kò kó wọn padà sọmọ ológun mọ́ ni àtìgbà tí bàbá tinubu ti wọlé now àwọn èèyàn wọn yìí ẹni bẹ́ẹ̀ náà ti dájọ́ pé ẹ lọ pa wọn ṣé dandan ni kó jẹ́ máa kó wọn sínú àwọn ibi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kó tó máa fi dá wàhálà sílẹ̀ ni ẹ tó bá ti mú ẹ jẹ́ kí wọ́n fínísì wọn dàn olóyún dá wàhálà sílẹ̀ ẹ wò ẹ jẹ́ sọ kọ̀ọ̀kan fún yín kó bá yín pé bá sì ṣe ń ṣe lọ rèé ó sì máa kọ̀ǹtínú o táàbà ṣe nǹkan tó yẹ kó tọ́ àti tó yẹ ìbínú tó bí àwọn sójà ni pé wọ́n pa ọ̀gá ológun wọn òun ló bí wọn ní tọ́bi sẹ́rí tó bá máa pa àwọn fífún ilé ní èdè sí ọ̀la táà ní gbúrò wọn mọ́ ọlọ́run kò ju èwì sí lọ tó máa ti parí
1: ẹ kú ètò olóyè àti ìṣe ẹ ṣeun sà dikindan wọn sọ yín di agbẹnusọ fún ìjọba àpapọ̀ ó yẹ dáhùn ìbéèrè.
2: gaskia èmi kò ọlọ́ọ̀ṣọ́
3: yìí
2: ó ti di mọ́. Hello.
4: Hello.
2: Yes, sir.
4: Mo bàbá olómi.
2: Sir.
4: Àti ẹ̀yin olùyànnàná.
1: Ẹ ṣeun sir.
4: Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fojúnú wo àárín kan o nípa ìṣẹ̀lẹ̀ ti oríire yẹn.
2: Ok.
4: Wọ́n fi tó a létí pé àwọn tó wà lágbègbè tòsí igbó yẹn. Wọ́n ń ta búrẹ́dì àtàkàrà. Wọ́n dẹ̀ rí pé láti inú igbó yẹn wọ́n á máa ra búrẹ́dì bíi 30,000.
2: Àtẹwà.
4: Ṣé ẹ mọ̀ pé àwọn Yorùbá ló ń tà fún wọn? Àwọn dẹ̀rù páwọn sọ̀rọ̀ ajé ni. Gómìnà dẹ̀ sọ fún nípìnlẹ̀ pé if you see something say something. Fún ọ̀lẹ́ pé àwọn tí wọ́n ń ra búrẹ́dì àkàkàrà 30,000 gangan yìí ṣáàjọ̀ nínú ló ń kó fún ni. Àbíbáwo ni. Onílé ní lọ́wọ́.
2: Àlejò díẹ̀ ló ti sẹ́rù.
4: Ó sì sẹ́rù. Yorùbá ẹja yẹra wa wo. Tinútinú.
1: Ẹ ṣeun sà.
2: Wọ́n ní ká yẹra wa wo. Ọ̀rọ̀ ẹnìkan náà ti wà ń bí. Hello.
5: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ kú ojúmọ́ sà.
5: Ẹ kú iṣẹ́ sà.
2: Ẹ ṣeun.
5: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tí Ọlọ́run bá ní ká sí ló jẹ́ ká àdúrà wa gbà lórí wọn.
2: Ọlọ́run ẹ ṣeun.
5: Ọpẹ́ ní Fọlọ́run ẹ kú iṣẹ́.
2: Ẹ ṣeun sà. Orúkọ yìí.
5: Ṣùgbọ́n ṣé èèyàn lè lọ sínú igbó kó lọ mú ọmọ ijó àti ọmọ àkékè kó wá mú wálé láìsí kó fẹ́ ṣe ó fẹ́ ṣe tọ́lẹ́tù àti kí lọ́ pé ṣe àwọn ìgbé
2: àwọn tí wọ́n ń tọ́jú ẹranko
1: ẹ̀bọ́ fẹ́ dá zoo sílẹ̀
5: ẹ̀bọ́ fẹ́ dá zoo sílẹ̀ ẹ̀dá mi máa fún ọ lóúnjẹ ẹ̀gà sá
2: ẹ̀
5: ọ́ lè dé bẹ́ẹ̀ sá kó wá máa náà sí ọmọ ijó àti ọmọ àkékè inú ilé ẹ̀ irú ìgbésí ayé burúkú wo ni ẹ a máa fún lóúnjẹ àbí. So ó lè dàpọ̀ mọ́ àwọn ọmọ ti ara ẹ̀. Ẹ wọ́n nǹkan táwọn tó pera wọn ní ọlọ́kọ̀ọ́lọ́ wípé orí kan tó wà lórílẹ̀ èdè tí wọ́n ń dánwò. Nígbà tí kan ní wọn bá kú lọ́ máa sọ pé ọlọ́kọ̀ọ́lọ́ wípé ẹ̀dá sì ni ọpọlọ wípé tí ò lò nígbà tó wà láyé. Ṣé inú ìsàkù ló ti máa wá lù. Wọ́n á bú ká wíwá máa gbàdúrà fún òkú pé kinní kan. Ẹni tí ò wù wá rere nígbà tó wà láyé gbàdúrà lè mu ni. Nígbà tí wọ́n wà láyé lè wọ́n gbàdúrà fún àlàyé. So ẹ̀dọ̀ ìgbà burúkú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ó ti ó èmi ìwọ̀n mi tán ti rí wẹ̀ rí o. Ó burú nǹkan tó burú tí wo tí ò tẹ̀ mọ̀ gbọ́n dá tí ò mú lọ tí ò wá láti náà kọ́ lọ pípé. So kán lọ kọ́ lẹ́tì ọpọlọ ti àwọn pàápàá àwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. So adẹ̀mẹ́ máa rí nǹkan tó ń lọ nípa àwọn tí wọ́n kó yẹn. Kán náà kàn lọ kó wọn pamọ́ kán sì máa fi owó orílẹ̀-èdè wọn sì máa fi bọ́ wọn.
2: Pe kan tètè yanjú náà sọ yìí o.
1: Nǹkan tó ń tà sọ pé wọn fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ wọn níbo ni ìjọba bá dé ẹ̀.
5: Bí owó ìjọba ó yẹ pé ó yẹ kán náà máa lù ú náà wọ́n tó máa fi lọ
1: kúrò
5: nígbà pàtó sí. Irú ìgbésí ayé burúkú ni ẹ. Ìgbésí ayé wèrè ní kùtà.
1: Orúkọ yín sà.
2: Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá sà.
5: Olu ni láti olúyọ̀lé ìgbà lẹ́gbẹ́ ń tò sí ọ̀gbìn ìgbà yìí.
2: Ó da iṣẹ́ sa dáàdì ti fẹ́ máa bínú.
1: Bó ṣe dé lára wọn. Bó ṣe dé lára wọn
2: ni. Bínú pé ṣé wọ́n ti wá kó àwọn yẹn lọ sí ibì kan tí wọ́n tún máa fowó ìjọba bọ́ wọn.
1: Kódà ó yẹ kí irú àmọ̀ràn àwúrò àwọn tó ń gba ìjọba lámọ̀ràn yẹ kí wọ́n gbà wọ́n lámọ̀ràn. Irú ẹjọ́ àwọn èèyàn tí wọ́n bá kó báyìí mí rò pé ó yẹ kó máa yá kánmọ́ kíá. Kódà
2: tó ti yẹ kán máa gbé
1: àwọn. Kódà irú àwọn tẹ ti rí ó tán lọ ni.
2: Tó yẹ kán máa gbé ọ̀nà
1: ìjọba lọ. Ẹjọ́ ẹjọ́ àti káàkiri yìí pé lóòótọ́ yìí lè ṣe kíní òkè báwo lèèyàn tó ṣe fọ́nrán pé àwọn làwọn ń gbẹ̀mí àwọn èèyàn làwọn ń dẹ̀mí àwọn èèyàn légbodò tẹ̀tú máa wá mú èèyàn yẹn tẹ̀ máa tún sọ pé ọ̀rọ̀ ẹ̀ nílò ẹjọ́ irú ọ̀rọ̀ yẹn ó yẹ kódà gbogbo àwọn bí tèmi sọ pé ó yẹ kí àwọn ilé iṣẹ́ ilégbèmọ̀ aṣòfin àgbà kí wọ́n ṣiṣẹ́ lé lórí nìyẹn.
2: Irú àwọn
1: kéèsì báyìí.
2: Tí a máa fi ìdájọ́ sọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà, ẹ rí irú àwọn ìdájọ́ tí wọ́n máa gbé ká.
1: O tọ́ àmọ́ irú àwọn nǹkan báyìí ó yẹ kí ilégbèmọ̀ aṣòfin àgbà kí wọ́n jókòó kán sọ̀rọ̀ lórí ẹ̀ pé ó dá ẹni tẹ bá ti mú pàápàá jùlọ irú àwọn tí ó ti lè ṣe fọ́nrán. Nǹkan tẹ fẹ́ nǹkan tí ilé ẹjọ́ fẹ́ rí náà ni pé ṣé lóòótọ́ ó jẹ̀bi ẹni tó gbé tí ẹ̀rù ò bà tó gbé fóònù tó dẹ̀ ṣe fọ́nra rẹ̀ pé ó da àwọn làwọn ṣe báyìí o àwọn làwọn ṣe lé tẹwà tí wá kó àwọn èèyàn yẹn tẹwà tí wá lọ ń kó wọn pamọ́ sí ìbò
2: ṣọ́rọ̀ wọn nílò òkú pamọ́ ni. Lópin ọ̀sẹ̀ dígíńdà níbi tí àwọn kan tí wọ́n ní àkálà ní ìtàwọn ìbáni kan ṣe ni pé àwọn gbogbo wọn yẹn o ẹ kó wọn síta ẹ sá wọn sóòrùn tẹ bá sá wọn sóòrùn ẹ kojú wọn sóòrùn ni o ẹ nawọ́ wọn báyìí bí àpọn fẹ́ kàn yẹn má gbélé ẹ wá máa rẹ́ ẹ̀ka wọn lẹ́yọ kọ̀ọ̀kan lójoojúmọ́ mo ní ha ẹ̀yin ìmọ̀
1: tó wúrú o ẹ̀wò èrò
2: tó èrò tẹ́ nìyẹn mo ní ẹ̀yin ìmọ̀ tó
1: wúrú o
2: àwọn ní kàn nawọ́ wọn báyìí.
1: Kọ́ ọba díẹ̀ díẹ̀.
2: Kọ́mọ ẹ tó bá ti
1: dọ̀ ọ́ lónìí
2: ẹgbẹ́ kìíní lónìí tó bá dọ̀ ọ́ lọ ẹgbẹ́ kejì tó bá ìjà kọ̀ọ̀kan àtọ́mọ ẹsẹ̀ mo ní ẹ̀yin ìdájú. Ṣé àwọn òbẹ́tí yẹn bá ròdú dùn ìfọ̀ lóòótọ́ ń gbà mí.
1: Àwọn èmi táwọn ará bíi ẹyin náà àwọn ẹlẹ́ni tí ò tí yẹ kán gbọ̀nà ọ̀run tán ti padà nù. Wọ́n gbowó lọ́wọ́ ẹlòmíì wọ́n á tún
2: pa.
1: Sọ ẹyin náà ìwúrọ̀ àwọn kan báyẹn wá ní irú àwọn èèyàn báyẹn wọ́n ń kó wọn lọ wọ́n lọ ń fi wọ́n pamọ́ síbì kan.
2: Ẹ jẹ́ kí n gba ìpè yìí ká fi káàdì abala yẹn lẹ. Ẹ lọ́wọ́.
3: Ẹ
2: kú ojúmọ́ sà.
3: Yẹ
2: sà. Mr. John.
3: Láti
2: àpáta.
3: So ẹ jọ ṣe ẹjọ́ ọ̀rọ̀ sọ́la wẹ̀ta. I really appreciate you. Let me ask you a
2: question.
3: Ẹ jọ ṣe Nàìjíríà lófin.
1: Àwòfin wà.
3: A ní òfin. Òfin wà. Náà kí ni òfin sọ nípa àwọn agbésùnmọ̀mí ẹni tá à ń wò lórí social media tó mú ọ̀bẹ tó tì bọ̀nà lọ́rùn tó pa tíjọba wa mú tọ́ yẹn tọ́wọ́ tẹ̀. Kí ni òfin Nàìjíríà sọ nípa mu? Ṣé gbogbo ìlú tí ò bá ti tẹ̀lé òfin? Kò sí tí wọ́n ní pé ìlú tí ò sófin.
2: Ẹ ṣe òsì. Ẹ ṣe òsì.
3: Ṣùgbọ́n ìlú tó fi bá ti wà ó ti ní.
2: Ó ní guideline.
3: Ó ṣe bí ó ṣe káàtọ̀. Ẹ wo àwọn developed nation. Wọ́n máa ń pè wọ́n ní developing nation. Kí ló mú wọn develop? Nǹkan márùn lè mímọ̀ tó mọ̀ develop.
2: Àkọ́kọ́.
3: Ètò òfin wọn ó wà lára.
2: One.
3: Ètò ọrọ̀ ajé wọn ó wà lára. Ètò security wọn ó wà lára. Ètò agriculture wọn ó wà lára. Tẹ́ pé kò dẹ̀ sí ẹnì kankan tó ga ju
2: ìlànà wọn lọ.
3: Bẹ́ẹ̀ ni ẹnì kankan ò ga ju ìlànà wọn lọ. Now àmú Boko Haram fi àmú terrorist àmú gbamawo ní kankan lélẹ̀ ní Nàìjíríà tó lọ́pọ̀ òkè òfin wá sọ báyìí nípa àwọn báyìí. Tó o bá ṣe báyìí nípa báyìí ní Nàìjíríà o nǹkan báyìí ló fi Nàìjíríà sọ àtẹlófin bàbá kọlọba tọjú Nàìjíríà ni
2: ẹṣùgbọ́n
3: ẹkú ètò
2: ẹṣùgbọ́n ẹṣùgbọ́n
3: ẹṣùgbọ́n ẹṣùgbọ́n ẹṣùgbọ́n ẹṣùgbọ́n
2: ẹṣùgbọ́n ẹṣùgbọ́n
1: wọ́n lófin tẹ̀lé wa àtẹlófin. Òfin tẹ̀lé wa wo tẹ̀lófin ọ̀rọ̀ yẹn lágbára o.
2: Mr. Sulaimon Seyi Mori àtẹ̀jíṣẹ́ ẹ̀yin wọn pé ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò lágbára ọlọ́run ẹ̀ sọ́tà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìtúsílẹ̀ àwọn ọmọ oríire yìí adẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ lẹ́tọ̀ àbò wa fún iṣẹ́ takuntakun in fact it's a commendable job wọ́n ṣiṣẹ́ yẹn. There are still 176 women and children in captivity from Woro community in Kwara state since February 3rd. We shouldn't forget them too. Ẹ gbọ́. Lè tí lọlé o ẹ̀yìn elétò ààbò wọn ní kẹjá lọ Kwara o ká lọ tú àwọn tó wà ń bẹ. The Kwara state government and federal government should not forget to do the needful. Ẹ ṣeun. Beautiful morning to you. Adédàmọ́lá Okunlọ́lá. The way this administration keeps making education expensive is not commendable. Àti ẹ̀sọ̀rọ̀ education gan torí ètò ààbò yẹn gba orí ọ̀rọ̀ owó wàyẹ̀ kàbí nǹkan ni ó jẹ́ kí wọ́n kọ ọ̀rọ̀ yìí. Kò dẹ̀ sínú tá a kà láàárọ̀ but ọ̀rọ̀ náà ni. It's a good thing that the kidnapped school teachers and children who stayed away in the kidnappers den for almost 2 months were eventually rescued. The security technique that was used to accomplish this feat should be deployed to improve security operations so that the security concerns will be more proactive to secure rather than rescue. Àwa náà sọ bẹ́ẹ̀ pé security láfẹ́ àfẹ́ rescue operations mọ́. Tẹ́yìn náà fi ní mọ ní wàhálà.
1: Bẹ́ẹ̀ni.
2: Táà ni mọ sáré pè yín, tẹ́yìn mọ sáré kíjo kíjo. Tọ́ta ṣe wọ́n ládé pọ̀ mórí àtẹ̀ṣẹ́ ìsìn àti Adéolú tó ní. Ẹ já lọlé oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣẹ̀yìn tẹ́ bá fífẹ́ jẹ kwa ìbínú. Dikin Dan, ẹ ṣeun. Ó ti dọjọ́ mẹ́jọ àbí.
6: Ó ti dídí ọ̀la.
2: Ok, lágbo mẹ́rin sáàgùn márùn-ún lórí ètò ọrọ̀ àgbẹ̀. Ẹ ṣeun púpọ̀. Mr. Olúsanya.
1: Ẹ ṣeun.
2: Ìpàdé wa di.
1: Ó dọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Ọ̀dà.
1: Lórí ètò yìí o.
2: Adéda àwọn ọlọ́run olóyè dẹ́wọ̀n bàbá olómiye Nàìjíríà da yóò dùnmọ̀ gbó kàn sí gbò bá da tó dùn tá àtẹ̀yìn àtàwọn wọn nífẹ̀ẹ́nikẹ́ni ni wọ́n ṣàwá tí làgbà lọ́wọ́ Elédùmarè mo dágbére wípé ó dàbọ̀.
7: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM Nǹkan agbẹ́magbẹ́.
0: Your preferred wholesome radio. Your preferred wholesome radio.

girama atọdun 2027 ati tineko ele ti apon ni olanfa ni ti ma te se ikaminu to wa latoda omo le de Nigeria lori nkan to ni se pelu ijiro ti se pe lawon ikan eka to ni soro eto eko kede oro na loni bi awon dawodo lori igbese won ele ti apon ni dawo re do lojo keje din ni ogun losu ke fodun 2026 don letter kan nibi ti an ti soro lori aba atunse sun oro owo iforuko sile ele ti apon sete lana na eka toro kan na ati ejade latowo oludare fe eka tun ni soro ibara lo soro bori owo folasade onuselaye pe erongba na lo tele ikanmi na omo orilede Nigeria lori ohun to ni se pelu afikun na nigbati eka toro na ko je ko di mimo pe awon ti kefin awon erongba awon ara ilu ti an si ri gbogbo ife ehonu awon ewe minister for eto eko dokita Maruf tun je alausa pase fun awon to ni se pelu ore inu na lati se idaduro ni ibamu pelu ifarajin ijoba apapo orilede Nigeria fun eto isejoba ati awon ilana ele eti oko gbogbo eyan lapapo. Awon akeko ton ti awon oluko ti en dola ni ipinle Oyo ni ijoba ibile Orire oni ape o sese ki en ma darapo mo awon ebi won loni leyin awon igbese ati eto gbogbo to wa latowo ile ise ologun ti ijoba apapo na si lanfani ati se leyin wakati 18 eto ayewo lagbon eto ilera eleyi ti a pe won se fun won awon eyan toro na kan eleyi ni agba ominira won lojo eti Friday leyin ti ona o ti an lo ojo 84 ni ahama awon eni bi faposun foko ri na nigba ta si ti gba itoju to to tun ti awon atileyin to se gbangbon ni ile ise omo ologun eka keji eleyi to je ti orile ede wa Nigeria ti nbe ni abegbe ododgbo nilu Ibadan gomina Seyi Makinde to sabewo sawon to ro kan ni ejo abameta Saturday ohun lo sise loju oro o pe awon yo wa labe eto amojuto oro eto ilera fun bi wakati 18 ye eleyi ti an si se gbogbo ikosita won fa won ijoba ipinle Oyo gomina Makinde to se loju oro pe gbogbo eto oni api o ti bere lati seto idahun pada sodo awon molebi won nigba ton sise loju oro pe awon omo kankan oni api won ti n bere awon obi won lati gba ti won ti gba eto sile won. Ile ise ọlọpàá nílẹ̀ Nàìjíríà ṣetán láti wọ ọ̀gá àgbà ilé ètò ní ṣe pẹ̀lú àjọ kan tí ó ti ní ọ̀rọ̀ àhesọ àti ọ̀pọ̀lọpọ̀ ìkànnì nínú Adeniyi Adeyemi lọ síwájú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Nínú ẹ̀sùn tuntun ilé ètò ilé ìṣẹ́ ọlọ́pàá fi kan Adeyemi àti àwọn èèyàn méjì míì lórí ẹ̀sùn bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú mímọ ṣe àwọn nǹkan tí kò tọ́ àti mímọ díbọ́n jẹ́ ẹni tẹ́yìn ò jẹ́ ilé ètò ìpínlẹ̀ fi ẹ̀sùn náà kàn. Ẹjọ́ ọ̀hún ni pé wọ́n ní a ti pè é láti ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 2025 látọwọ́ ẹni tí ṣe àròjọ mọ́ ni takoni láti ilé ìṣẹ́ ọlọ́pàá Wisdom Madake. Adeyemi oni pe won ni o ti sise gege bi alakoso ajo kan eleyi ti o ni akude ninu ni ofisi ijoba apapo eleyi ti nbe ni ojule keta eyan nilo Abuja ko to di pe won fi ofin gbe be o ba gbagbe Aare Bola Tinubu pase fun ajo ICPC lati se iwadi ore kini won lori oro yi ki won si jabo pada laarin ogbon ojo pere. Nínú ìròyìn ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ South Africa ti jẹ́ kó di mímọ̀ pé kò dín ní àwọn àrè bíi 43,000 ní a ti dá padà sí orílẹ̀-èdè kálukú wọn látìgbà tí ètò ìpolongo àìṣàkóso àwọn àrè eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ láti bíi 5 sẹ́yìn. Wọ́n ní pẹ̀lú bí wọ́n ti ṣe ń wo nǹkan láti ilẹ̀ àwọn tí wọ́n kó yìí oní ọ̀pọ̀ wọn jẹ́ àwọn ọmọ ilẹ̀ Malawi Zimbabwe àti orílẹ̀-èdè Mozambique gẹ́gẹ́ bí àwọn aláṣẹ náà ti ṣe sọ nígbà tí wọ́n jẹ́ pé gbogbo àwọn èèyàn wọ̀nyí oní wọ́n ti ṣe gbogbo ètò ìdápadà àti ìtẹ̀síwájú tó ṣe ń bá ètò ọ̀hún ní ṣísẹ̀ntẹ̀lé. Ilẹ̀ South Africa oní wọ́n pé wọ́n ní gbé ìgbésẹ̀ nínú ètò dídá àwọn èèyàn tí wọn kò ní ìwé lórílẹ̀-èdè wọn ní dá wọn padà sí ìlú kálukú wọn lẹ́yìn ọ̀sẹ̀ ìwọ̀nba eléyìí tí wọ́n ti ṣètò ìwọ́de àti oríṣiríṣi ìkànnì tó fi mọ́ ìdàlóró eléyìí tí wọ́n pé wọ́n ní wáyé láwọn orílẹ̀-èdè náà. Àwọn olùwọ́de ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pè fún ìṣàkóso ẹnu ìloro orílẹ̀-èdè ọ̀hún àti ìdápadà àwọn èèyàn tí wọ́n pé wọn kò ní ìwé àṣẹ láti gbé ìlú náà nígbà tí wọ́n sì na kàlébò sáwọn tó jẹ́ arìnrìn àjò náà bí wọ́n ṣe àkóbá ńlá sí ètò ìgbanisíṣẹ́ orílẹ̀-èdè náà tí wọ́n pé wọ́n ní ọ̀pọ̀ àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè ọ̀hún ni wọn kò láǹfààní sí iṣẹ́ pẹ̀lú àwọn ìwà ọ̀daràn míì eléyìí tí wọ́n fi ń ṣe. Àjọ àgbáyé ni wọ́n lagun ìkìlọ̀ tako àwọn ìgbésẹ̀ yìí eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn

adojukọ mi to n debe eto ọrọ-ajé awujọ nilẹ South Africa. Kò dín ní èèyàn bíi mọ́kàndínní àádọ́ta èèyàn ní apẹ́yàn ti gbé ẹ̀mí nígbà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí òjò àrọ̀rọ̀dá tó ṣe lọ́ṣẹ́ ní agbègbè Bangladesh láàrin àwọn ọjọ́ mélòó kan sásìkò tá a wà yìí. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní apẹ́yàn pàdánù ilé látàrí ẹ̀kún omi àti ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó kan orílẹ̀-èdè ọ̀hún lílé ìtàtírí olúlu ilẹ̀ náà tí a mọ̀ sí Dhaka. Wọ́n pe ọ̀pọ̀ àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn, wọ́n ní ìdajì àwọn tó ń lọ bí àwọn èèyàn nílẹ̀ ọ̀hún òní apẹ́yàn bí ẹ̀mí mì. Eléyìí tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ní ń gbìyànjú àti sá àsálà fún ẹ̀mí wọn láti wá ibi tí wọn yóò ti rí ààbò tó dájú, ṣùgbọ́n tí a pe gbogbo ìgbìyànjú yìí ló já sí pàbò. Lọ́sẹ̀ tó kọjá ní apẹ́ ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kan òní wọ́n gbẹ̀mí mì ní àwọn agbègbè kan tí ìṣẹ̀lẹ̀ náà gbé ṣẹlẹ̀ níbi tó ti gba àwọn èèyàn ní ilé ẹ̀kọ́ náà lọ. Bangladesh ló jẹ́ orílẹ̀-èdè tí wọ́n gbìyànjú tí wọ́n sì ń tiraka láti gbé ìgbé ayé wọn lẹ́gbàá odò ilé ìtẹ́pẹ́yàn ni ó rọ̀gbà yí wọn ká, èyí tí wọ́n sì máa ń sábà rí ẹ̀kún omi lọ́pọ̀lọpọ̀ ìgbà lásìkò tí òjò bá ń rọ̀. Òjò àrọ̀dá náà ni a pé ó bẹ̀rẹ̀ láti bí nǹkan bí ọ̀sẹ̀ kan, èyí tó sì ń tẹ̀ ọwọ́ iwájú fún ọ̀pọ̀ ọjọ́ pẹ̀lú bí àwọn aláṣẹ ilẹ̀ náà ṣe ń lago ìkìlọ̀ lórí ẹ̀kún omi àti àwọn ìṣẹ̀lẹ̀ míì nípa bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ àti tó kó àwọn mọ̀lẹ́bí kúrò láwọn ibi tí ewu ṣeéṣe kò ti ṣẹlẹ̀ nípa ètò ẹ̀kún omi náà. Iná alágbára kan rèé tí a pè wọ́n ní Oṣayọ ní ilé ìgbafẹ́ kan lágbègbè Bangkok lọ́jọ́ Àìkú Sunday àná níbi tó ti gba ẹ̀mí èèyàn àwọn bíi 37 nígbà táwọn 22 sì fara ṣẹ̀ṣẹ̀ yànnàyànnà. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí ni a pè ó ṣẹlẹ̀ nítòsí ibi tí a ti ń gbafẹ́ ní gbajúgbajà agbègbè kan eléyìí tí wọ́n pè ní Chatucha, eléyìí tó sì bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri èyí tó mú kí àwọn òṣèlétò ààbò iná kíange ọ̀wọ́ iná kúrú láwọn agbègbè náà pẹ̀lú bí àwọn tọ̀rọ̀ ṣètò rẹ̀ bí wọ́n ti ṣe ṣe àgbékalẹ̀ ìròyìn náà. Ọ̀pọ̀ àwọn fọ́nrán tí wọ́n fi sójú òpó ayélujára ló ṣe àfihàn ìbẹ̀rùbojo tó dé bá àwọn oníbàárà tí kálukú bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí rẹ̀ látàrí bí ìṣẹ̀lẹ̀ iná náà bó ṣe ń tàn káàkiri àwọn agbègbè eléyìí tó súnmọ́ tòsí àti àyíká abẹ. Àwọn òṣìṣẹ́ panápaná tí wọ́n dé agbègbè náà ní nǹkan wọ òru òní ń gbìyànjú láti rè pé wọ́n rí ẹ̀yìn iná náà, ṣùgbọ́n tẹ́ pé lẹ́yìn ìgbà tí gbogbo èyí ṣẹlẹ̀ tán ni wọ́n bá òkú ọ̀pọ̀ àwọn èèyàn ní yàrá ìwẹ̀ eléyìí tí apẹ́ wọn ni ó wá bẹ̀rẹ̀ sí ní mú bí àwọn èèyàn ṣe ń sá àsálà fún ẹ̀mí wọn. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sétìgbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM Olúyọ̀lé Estate Nìbàdàn ní báyìí ìròyìn eré ìdárayá. Àjọ FIFA ló ti kéde àwọn alákòóso fún ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ẹ̀kọkànlé ní 100 nínú ìdíje FIFA eléyìí tó ń lọ lọ́wọ́ ìyún ìfẹ̀yà àgbáyé ọdún 2026 pẹ̀lú bí ẹni tí í ṣe alákòóso ìyún láti orílẹ̀-èdè Salvador Ivan Barton bí ó ṣe ṣetán báyìí láti ṣe ìṣàkóso ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Faransé àti ilẹ̀ Spain. Ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ilẹ̀ àgbáyé eléyìí tí àjọ FIFA ń ṣe àkóso rẹ̀ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ọ̀rọ̀ kan ilé ìtàn síta lójú òpó ayélujára X rẹ̀ lónìí òde yìí. Gẹ́gẹ́ bí FIFA ṣe sọ, Barton òun yóò mójútó ìṣàkóso ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní pápá ìṣeré ti Dallas lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday èèyàn ọjọ́ 14 oṣù keje. Bákan náà ni àwọn tí ó máa ṣe ìrànlọ́wọ́ fún láti rí ọmọ ilẹ̀ Salvador míì ìyàn David Moran gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ kínní nígbà tí ọmọ ilẹ̀ Argentina Antonio Pupiro yóò máa ṣe ìrànlọ́wọ́ ní apá kejì. Wọ́n pe ẹni tí í ṣe ọmọ ilẹ̀ Sweden Glenn Nyberg òní yóò máa ṣe olùrànlọ́wọ́ ní apá kẹrin pẹ̀lú bí àwọn tí a pín wọ́n tún ti ṣètò náà tí wọn yóò ṣètò máa ṣètò yíyan tátìrí Mabod Bege òní tí wọ́n máa ṣe àwọn ìgbésẹ̀ ìrànlọ́wọ́ míì lórí pápá ìṣeré náà. Ọ̀pọ̀ èèyàn sípò àti èèyàn àwọn tí a pè wọ́n ṣe ìgbésẹ̀ ìrànlọ́wọ́ àti ìṣàkóso yìí òní jẹ́ ara wọn ìkópa ribiribi nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ gara jùlọ nínú ìdíje náà tún lọ lọ́wọ́ pẹ̀lú bí àwọn ikọ̀ láti ilẹ̀ Yúròpù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọn yóò ṣe máa láǹfààní àti máa jà fún ẹni tí ó gba ife ẹ̀yẹ náà lọ́dún tí a wà yìí. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán àtòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ̀ fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti mú ìdádúró dé bá
agbeyẹwo owo iforukosile fun eto idanwo wa eka ti neko eleyi ti pe won ni won lanfani ati te lasiko ye si ikaminu to teyin oro na jade latoda awon orilede yi awon oludo awon akeko ati oluko ti n dola lagbegbe ijoba ibile orire ni ipinle oyo oni bi o sese ki ma darapo ma awon molebi won loni leyin opo lopo eto iyonda latowo ile ise omologun si ijoba ipinle oyo leyin wakati mejidini adota eto ayewo ilera ele itan se fun won ile ise olopa setan ati wo oga agba ajo kan ile itan pe won ni o fa awuyewuye kakakiri orilede ye eyan adeniyadeyemi lo siwaju ile ejo giga ijoba apapo lojo isegun Tuesday. Ijoba ile South Africa ṣalaye ọrọ pe ko din ni awọn are egberun meta le ni 50 ti an ti tare lo si orilede won lasiko oye leyin opo ipolongo idapada ti isakoso awọn are lorilede ile on bakan na ko din ni eyan mokanle ni 50 ti an pe an ti jade laye nigba ti ogoro awọn eyan ti wa de eni ti an pe won ni won wa ile ti won yo ma wo si bayi leyin ti ojo aroro da kan sele ni le Bangladesh fun ojo pupo ina mo rara na ni pe o se ikolu lale ana ni agbegbe Bangkok nigba to gbe mi eyan meta din ni ogbon ti en meji le logun se fara sese ninu iroyin ere idaraya FIFA ati kede awon alakoso fun ifese won se ikokan le ni 100 ninu idije ife eye agbaye odun 2026 le tun lo lowo pelu bi Ivan Button yo se ma se isakoso laarin ifese ninu ifese won se ti waye laarin orilede France ati ile Spain eyi lopin iroyin agbaye fun ti osan toni akojopo ati atunto iroyin lo wa latowo kunle olowo e ma gbagbe wipe ele darapo mo wa lawon oju opa ile jara wa gbogbo pelu ati Wells 893 nigba tele tele wa telso fe na wa loju opa ile jara Facebook wa pelu ati Wells 893 FM fan page bakan na le le gbo aso iwaju si loju ipona ti agbaye ti www.wellsradio893.com a le pe tabi fi atejise sowo sinu yara ikoroyin jo ikoni konga agbamogbe Wells 89.3 FM lori ero 0916-893-2000 le kan si 0916-893-2000 fun awon isele ele to ba soju eni Adedamola Oloyede lomoroyin na wa se ti gboyin e se ten gbo ikoni konga agbamogbe Wells 89.3 FM olorun yo boko fun yin e ma ya se o

0: nílẹ̀ yìí ni wọ́n ti sọ pé e ti ṣe iwu kíre tẹ́ pé gbogbo wá sì ń gbà ládùúrà pé ìwọ ọlọ́run ló dùn mọ́re mọ̀mọ̀ sàánù yára àwọn ọmọ ìdó ọ̀la láyọ̀ ìwé eléyìí ò mọ̀ jẹ́ orí bẹ́ẹ̀ tá a sì ń gbà ládùúrà tá a tún rọ àwọn ọmọ ológun wa náà pẹ́ fi kún akitiyan yìí bẹ́ẹ̀ náà là ń rọ ìjọba là ń pè wọ́n là ń rọ̀ wọ́n là ń bẹ̀ wọ́n pẹ́ dákun ẹ gbé nígbèsẹ̀ tó bá yẹ gbé o ẹ sá lóògùn bó bá ṣe yẹ sá o ẹ rí i pé dóòlà àwọn ọmọ yìí o kódà àwọn tó ṣe ìfẹ̀hónú hàn lórí ẹ̀ náà ṣe tiwọn náà ṣùgbọ́n ayọ̀ ló padà já sí ọ̀pẹ́ ló padà já sí o lórí bí wọ́n ti dóòlà àwọn ọmọ òun àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ lágbègbè ìjọba àbílẹ̀ oríire tó ti gba òmìnira wọn padà láyọ̀ láàyè àti ní àlàáfíà iṣẹ́ ọ̀hún tó jẹ́ pé àwọn ikọ̀ aláàbò wọ́n ní pé wọ́n pawọ́pọ̀ báyìí láwọn àjọ aláàbò wọn náà pawọ́pọ̀ síṣẹ́ ọ̀hún ni gbogbo àwọn tán lọ jí gbé ní ahoro ẹ̀sìn ẹlẹ́yàwó ta gbogbo wọn báyìí náà sì dóòlà kúrò nínú igbó ọba national park odòyó national park iná ti lọ dóòlà wọn tó wá jẹ pé ẹni tó jẹ bí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ báyọ̀ nánúkà ó fọ̀rọ̀ léde lórí bíṣẹ́ ọ̀hún ti lọ lórí bó ṣe jẹ́ pé àwọn ikọ̀ aláàbò sowọ́pọ̀ láti ṣiṣẹ́ ọ̀hún ó sì sọ̀rọ̀ kan ṣeun ọ̀rọ̀ kan jáde lẹ́nu rẹ̀ ò ní kí ni ara àwọn ọ̀rọ̀ tó sọ ó ní ṣẹ́tàn ṣe yìí o ó ní wọn ò ṣe pàṣípàrọ̀ pàǹgbówólẹ̀ fún èèyàn kan fi gba èèyàn kan àbí kí wọ́n ti ẹ̀dáhùn sí ìdáhùn àwọn atiláwí pé èèyàn wa kan ọ̀gágun wa kan èèyàn wa kan tó wà lọ́dọ̀ yẹn fílẹ̀ ká ẹ fi gbà wọ́n ni wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn akọ aláàbò wa àwọn akíkanjú wa ló wọnú gbó tán sì lọ gbógun tiwọn tí wọ́n sì dóòlà àwọn ọmọ ẹ̀ wọ́n ní èèyàn wọn ọ̀hún tí wọ́n béèrè fún sì wà lákàtà àhámọ́ ó sì wà ní àhámọ́ níbi títí ń dojúkọ ẹ̀sùn ọ̀daràn tó yẹ pé ńgbò bá tó àkókò wọn ó gbé lọ síwájú ilé ẹjọ́ báyìí pé ó yá o bọ̀dá àbẹ́bọ́yà arákùnrin àbábìnrin sì ni atiláwí ó yá mọ́ jẹ́jọ́ ẹ̀sùn ìwà ọ̀daràn rẹ wọ́n ní wọn ò san kọ́bọ̀ wọn ò san ṣíṣì lórí ìwọ̀n báyìí wọ́n náà dóòlà wọn wọ́n ní ṣeun ajá tó bá relé ẹkùn
1: tó bá bọ̀là yọ̀
0: ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ torí ṣeun bẹ́ẹ̀ yẹn bá oríṣiríṣi fọ́nrán ṣe mọ̀ pé àwọn ikọ̀ aláàbò tó dóòlà wọn náà wọ́n ká fọ́nrán kan lẹ̀ níbi tí wọ́n bá wọn tí wọ́n dóòlà wọn bí wọ́n ti ń ṣe tó jẹ́ pé bí wọ́n ti ń dúpẹ́ tí wọ́n sì ń pé ẹ ṣeun o kinní kan o kódà gómìnà Mákindé òun náà sọ̀rọ̀ kódà ẹja kọ́kọ́ mú báyìí ẹgbọ́ fọ́nrán eléyìí níbi tí àwọn tí wọ́n dóòlà wọn tán ti ń dúpẹ́ lọ́wọ́ ìjọba fún wọn ti dóòlà wọn.
2: Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much.
0: So, bí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ìjọba nù wípé ìjọba ṣeun o àwọn dúpẹ́ o inú àwọn dùn ò ṣeun tinú wọn sì dùn tí wọn sì dúpẹ́ ṣùgbọ́n lórí ìṣẹ̀lẹ̀ yìí náà nígbà àwọn dóòlà wọn ó ẹ mọ̀ pé púpọ̀ nù wa gan bí ọ̀rọ̀ dídòòlà ṣe lọ ẹ mọ̀ pé àkàn sáà sọ pé ó ti yẹn dóòlà wọn èyí ti dín ẹjẹ́ ń gbé ohun gómìnà náà sọ̀rọ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó tiẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ tí ẹ mọ̀ pé ó ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ látàrí bí wọ́n ti pé ìjọ tí wọ́n pé wọ́n dupò ààrẹ o gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ̀já gbé ohun ọ̀hún síta ló yẹ pé wọ́n ṣe pé àwọn ó dupò ààrẹ báyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tẹ́ pé gómìnà fúnra wọn náfẹ̀nu ara wọn sọ̀rọ̀ pé nígbà tí irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí
1: èyí ti ṣe
0: ó sì á rí báyìí ẹ̀já fìyàn náà síná.
3: For 7 years we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock And by 9 a.m. the following morning, the children were abducted. We're still feeling through.
4: All of them, the 39 of them, also 5 of the 7 teachers. So we give glory to God and we say thank you to troops, the officers and men. We lost some officers and part of our troops as well. All the families that have lost loved ones in this whole process, we want to assure them that their loved ones not have died in vain. So I'm extremely, extremely happy. Some of them are still very afraid. They have to do quite a bit of medical intervention, post-traumatic issues. With the plan right now, we'll watch them over the next 48 hours. By Monday, we think an assessment will be done and maybe there will be a formal transfer from the military to the state and then we can manage the process from that point forward.
0: Lórí ẹ̀, o ni gómìnà ti sọ̀rọ̀ nípa bọ́ ti dóòlà àwọn èèyàn ọ̀hún tó jẹ́ pé nígbà táwọn ọmọ ológun pẹ̀lú àwọn àtìláwí ń fìjà pẹ́ta àwọn ọmọ ológun wa náà fara káṣá tó jẹ́ pé àwọn náà wọ́n bá ṣẹlẹ̀ ọ̀hún lọ ṣùgbọ́n wọ́n adúpẹ́ pé wọ́n dóòlà àwọn ènìyàn náà láyọ̀ nígbà wọn wá dóòlà wọn ni gómìnà wa ń sọ pé àwọn kọ́kọ́ mójútó wọn ná wọn wà ń bi wọn ti ń gbà tọ́jú ní gbọ̀ngàn àwọn ọmọ ológun níbi wọn ti ń gbà tọ́jú pé káwọn kọ́kọ́ wo bára wọn ò ṣèṣe ná láàrin ọjọ́ méjì 48 hours ìyẹn wákàtí 48 pé àwọn kọ́kọ́ wo bí ara wọn ò ti ṣe ná lẹ́yìn wákàtí 48 àwọn ò wá ṣẹ̀ṣẹ̀ kó wọn lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn òní ni wọ́n sì pé àwọn ó fà wọ́n láwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ nígbà tán bá ti wo bí nǹkan ti ń lọ lórí ara wọn tẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí ìṣẹ̀lẹ̀ arábìnrin kan wà lára àwọn tí ń sunkún ti ń pariwo testimony mi ṣé wọn ò rí fọ́nrán òun tí ń pariwo testimony mi ti ń sunkún pé kíjọba dákun ọmọ òun nǹkankan arábìnrin ọ̀hún inú rẹ̀ dùn tó náà fò fáyọ̀ nígbà gbọ́ pé testimony òun wọn ti dóòlà rẹ̀ ẹ̀gbọ́n bó arábìnrin ọ̀hún ṣe ń dúpẹ́.
5: Ọlọ́run ò ní padà lẹ́yìn ni o, iṣẹ́ yín ó lérè o, ẹ ní pàdánù àwọn ọmọ, ẹ ṣé o, mo rí testimony mi láyọ̀, ó sì lọ láyọ̀, ó bá mi láyọ̀, olúwa ṣe é.

0: àwọn ọmọ ń gbé power bank káàkiri ni tá a máa fi lò léraléra fún wákàtí mẹjọ sí méjìlá yóò kù ẹ dẹ̀ rí pé tó bá jẹ́ pé náà wà lórí ẹ̀ inú gbó tọmọ yẹn kò sí ná ibi tí wọ́n ti chaají bó gbé power bank dání gan ṣé láàrin àwọn ọjà ilé ló ti gbé power bank jáde pé òun fẹ́ chaají kinní òun so ó ṣe yẹ kó ẹ bójú kú lọ́wọ́ ẹ̀ gan láti jọ náà ti kó wọn kó má sí ná lórí rẹ̀ tí ó bá dẹ̀ ti ná lórí rẹ̀ bẹ́ẹ̀ yẹn
1: ó kàn sáà gbé dání ní
0: ìgbẹ́rẹ́ gbogbo àwọn àti location àti gprs nǹkan tó gbogbo àwọn kíní ẹ ó lójú àwọn device tó lè tún ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó bá ti wà ní pípa.

0: àwọn èèyàn kan lójú òpó ó rí pé mò ń fi ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ṣàpèjúwe torí bá a bá ní àwò púpọ̀ nínú àwọ ọ̀dọ́ ọ̀sìn ibi tá a ti mọ́ ń fi èrò ọkàn wá hàn jù nu ẹyọ kò bá rí ọ̀dọ́ kan tó bá gbẹ́rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ dání ó ti wà lójú òpó ayélujára ni ti ń fi èrò ọkàn ti ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní pè àwọn tẹ́tí sí pé ọmọ ẹ̀sẹ̀ fẹ́ pè wọlé tó bá ti wọ ẹ̀hẹ́n síbẹ̀ làwọn ọ̀dọ́ ti mọ́ ń fi èrò tí wọ́n hàn àwọn ọ̀dọ́ wọ́n tún fa àwọn ọ̀rọ̀ kan léde pé làwọn kan bèrè pé bóun náà ti wá ṣe é tí wọn ò ṣe fún wọn lówó kankan ẹ sì wá pé wọn ò fún wọn lówó wọn ò fún wọn ní nǹkan kan bóun lẹ ti wá ráwọn ọmọ ni ṣé ẹ mọ̀ pé fọ́nrán kan náà jáde níbi tó jẹ́ pé kan lára àwọn ọ̀gágun ọ̀hún tó sọ ẹ̀mí nù kan lára àwọn ọmọ ológun tó sọ ẹ̀mí nù lójú ìjà tán gbé sórí ọ̀kadà báyẹn pọ́n ti ẹ̀yìn ò ti ó lágbára púpọ̀ akọni ni akọni tó ṣubú kì í sọ nìkan torí gba àwọn sọ àwọn ọmọ ológun kan wọn bá ṣẹlẹ̀ náà ọwọ́ sì bà wọn àti láwí náà mẹjọ nù wọn sànkosànko lọ́wọ́ bà tí wọ́n ti ń wò páíkọ́ lákàtà àwọn ikọ̀ aláàbọ̀ báyìí ṣeun àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n wá sọ pé wọ́n ní gbogbo tá à ń sọ yìí wọ́n ló lọ́wọ́ aráàánú lẹ́nu ni wọ́n ní kíni wọ́n lọ́wọ́ ọnú ni wọ́n ní kíní yóò dàbí ìgbà tá a bá ń serí orí ìtàgé ni ṣeun sójúre orí ìtàgé ni.
1: Ó fẹ́ jọ bẹ́ẹ̀ torí pé wọ́n lẹ́ni tó gbé epo lájà kò dàbí ẹni tó bá gbà sílẹ̀ wọ́n dẹ̀ sọ pé kò lè sí olè tó lè jà inú ilé tí ó sì ṣàṣeyọrí lájẹ̀ pé ara ilé mọ̀ sí olè ta kò lè ṣiṣẹ́ láì rí olè inú ilé. Ẹ rí pé kó tó di pé ṣáájú kó tó di pé wọ́n dóòlà àwọn ọmọ tí ó wà ní àkàtà àwọn ajínigbé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni wọ́n ti kọ́kọ́ mú tí wọ́n ní wọ́n rí pé àwọn àkáǹtì tí wọ́n ń lò ó papọ̀ mọ́ àwọn ìdúnàdúrà àwọn ajínigbé bẹ́ẹ̀ náà ni wọ́n tún tọpasẹ̀ àwọn wọ̀nyí náà láti tọ́ gbé àwọn ẹlòmíràn àwọn abiy mẹ́fà náà ni kọ́kọ́ gbé níjọ́ ló jẹ́ kí wọ́n tún mọ àwọn míì náà tí wọ́n sí ní ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ yìí tí wọ́n tún lọ́wọ́ nínú rẹ̀ tí wọ́n mọ̀ nípa mọ́ṣe pété pèrò àti jí àwọn ọmọ yẹn gbé tí wọ́n dẹ̀ tún lọ ṣa gbogbo àwọn yẹn náà gbogbo àwọn tó tún fún àwọn ajínigbé lọ́wọ́ gbogbo náà lọ́ ti lọ gbé tó fi jẹ́ pé wọn ò ní information kankan lọ́wọ́ mọ́ nípa ìgbésẹ̀ tíjọba fẹ́ gbé ni o nípa lẹ́yìn eléyìí tán ti ṣe yìí tán náà tún wá gbé ìgbésẹ̀ yìí pé gbogbo ọ̀nà tó wọ ibẹ̀ yẹn wọ́n ti pa oúnjẹ ò lè wọlé kò lè jáde nǹkan kan ò lè wọlé sọ́dọ̀ wọn lẹ́yìn ẹ̀ náà tún wá bẹ̀rẹ̀ sí ní súnmọ́ wọn díẹ̀ díẹ̀ àwọn tó tún wá mọ̀ nípa explosive device àwọn anti bomb squad wọ́n tún wá kó wọn wá láti ilé iṣẹ́ ológun jẹ́ pé ibi tí bọ́ǹbù bá wà wọ́n làwọn ara àwọn kí ni tó máa fi ń yéèyàn lára wò tí wọ́n bá fẹ́ wọnú báǹkì yẹn tó máa dúpọ̀ púpọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lò káàkiri ibi tí bọ́ǹbù bá wà tàbí nǹkan tó lè pààyàn lára wọ́n ti mọ̀ so bẹ́ẹ̀ lọ tí wọ́n fi súnmọ́ wọn díẹ̀ díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún àwọn ọmọ ológun ilẹ̀ wa ṣe ní àṣeyọrí lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbogbo àwọn tó lọ́wọ́ níbẹ̀ á ti rí pé kì í ṣe ọ̀rọ̀ ti ìpínlẹ̀ ọ̀yọ́ yìí nìkan kò síbì kankan táwọn ajínigbé ti ṣiṣẹ́ bóyá àwọn ajínigbé gbowó ni àbá àwọn alẹ́gbẹ́sùmọ̀mí ni o tí ò ní ọwọ́ ara lé nínú tí àwọn kan tí wọn ṣe agbátẹrù fún wọn.
0: Kò síbi táwọn ajínigbé ti ṣiṣẹ́ táwọn kan ò ṣe bí agbódegbà àbí agbátẹrù wọn níwò níwò òye tiẹ àbí bẹ́ẹ̀ kọ́ ṣeun
1: ibi tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n lè ṣàṣeyọrí àwọn kan mọ̀ sí.
0: Ọ̀dà lójòpó Facebook wa Ọlálékè Olútóyìn wọn kí wa wọn lakúṣẹ́ já sójú òpólẹ̀ fáwọn aráalé ká gbọ́ táwọn náà rí sí ọ̀rọ̀ ọ̀hún owó lórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ tó wà lọ́wọ́ arábìnrin yìí àti táwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà mìíràn sọ lórí pé ṣé ẹ fi lóòótọ́ ẹ̀rí wà ńlẹ̀ báwọn ọmọ ológun lọ inú igbó ọ̀hún láwọn fọ́nrán tí ó jáde ńlẹ̀ rí tèmi sọ o báwọn ọmọ ológun lọ inú igbó ọ̀hún tí ó jẹ́ pé àwọn náà ṣe farapa àti tí olùdámọ̀ràn pàtàkì sáàrẹ̀ báyọ̀ ọ̀nánúgà fi léde báwọn ọmọ ológun fìjà pẹ́ ta pẹ̀lú wọn pé kò sí nǹkan kan tán fi ṣe pàṣípààrọ̀ wọn ò gbé ṣíbọ̀ wọn ò gbé ṣíṣì wọn ò gbé kọ́bọ̀ sílẹ̀ fún àwọn àtìláwí pé èèyàn wọn tó ṣetán láwọn fẹ́ ó tún wà lákàtà àwọn òfin ilẹ̀ kódà ọwọ́ sì tún ba àwọn mẹ́jọ kò ṣeéṣe kó yẹ pọ́n fún wọn lówó kọ́wọ́ tún wá bá àwọn mẹ́jọ àbí bẹ́ẹ̀ kọ́ ni jágbọ́n táwọn aráalé sọ 09168931000 àti 09153334893 09153 0911-33-34-893 tó fi mọ́ 0911-33-33-893 àdúpẹ́ wípé wọ́n ti ráwọn ọmọ ọ̀hún a sì ṣeun àwọn èèyàn kan náà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìkan lára àwọn èèyàn kan fi àtẹ̀jíṣẹ́ kan sọwọ́ sí mi ó ní ó yọ ọlọ́run ṣèbó oníṣẹ́ ìròyìn ni ọ́ báwa wí fúnjọba wípé kí wọ́n mọ odi yáwọn ilé ẹ̀kọ́ ká kọ́mọ káwọn sójà bíi 2020 sílẹ̀ ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ́ mọ́ jìnà síra wọn ìpè ọ̀hún ti rebete mo fẹ́ ní àmúpè ìka gbọ̀n táwọn ẹni yóò sọ ni ó ní óyọ́ ọlọ́run bá wa sọ lórí ètò mo ní óyọ́ ọlọ́run olóòótọ́ oníròyìn ló yọ́ ọlọ́run ṣùgbọ́n kí lẹ́yìn rí sọ́rọ̀ kí ẹ̀jẹ̀jà gbé gbọ̀n táwọn èèyàn ó sọ ná ẹ̀lọ́ ẹ̀ ti wọlé ẹ̀ káàsán o
2: ẹ̀
0: káàsán sáà orúkọ yín àti bíi tí ẹ ti ń pè wá.
2: Ìṣẹ́dún ló ń sọ̀rọ̀ láti orogún.
0: Ẹ ṣeun.
2: Nǹkan tó ṣẹlẹ̀ yìí, wọ́n ṣe jí àwọn ọmọ gbé àti bọ́n ṣe rescue wọn. Ó jọ eré orí ìtàgé gan-an pọ̀. In fact, tán bá ṣe fún ìmìyàn á ti gùn jù á ti tà jù. Torí pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ náà làwọn onífíìmù fi ń ṣe fíìmù. Nǹkan tó bá ti ń ṣe gbogbo àti fíìmù tá à ń wò yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni láti fi kọ́ wa lọ́gbọ́n.
0: Ẹ̀yin náà rí bí eré orí ìtàgé.
2: Ebi eré orí ìtàgé ni ètò fíìmù yẹn bá jáde
0: ó máa tàgé. Ẹ̀sùn níbi tó jẹ́ pé ẹ̀rí fọ́nrán níbi táwọn àwọn ọmọ ológun tó farapa tán gbé onítọ̀hún dìrọ̀dìrọ̀ lórí ọ̀kadà ẹ̀pọ̀n bò ó.
2: No, kì í ṣe pé irọ́ ni kinní yẹn àní ìwúga àwọn tó ń ṣe fíìmù wọ́n tún lè fi ṣe fíìmù kó kọ̀yàn lọ́gbọ́n. Nǹkan tó ṣẹlẹ̀ ni ṣé Ọ̀yọ́ nìkan náà ti ń jiyàn gbé ni? Nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ni àwọn pípù yẹn ti fọ́nra wọn káàkiri. Wọ́n ti ìwù bẹ́nu ṣe ṣàtú gbogbo ìbẹ̀rẹ̀ náà ti ń ṣiṣẹ́ rí bí wọn. Ó kàn sí ẹ̀kan wa lọ́yọ́ ṣe ti ní.
0: Ọ̀dà ẹ
1: ṣeun.
0: Lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ó wá wà lọ́wọ́ arábìnrin ọ̀hún ìpè ọ̀hún ti rebété. Èmi fẹ́ bí wọ́n gbé kí náà wá rí sọ sí ọ̀rọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó wà lọ́wọ́ arábìnrin ọ̀hún torí àwọn kan pé hóòlù ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ sì wà lọ́wọ́ rẹ̀ ẹnìkan pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ fi lé lọ́wọ́ ni ẹnìkan pé wọn ò ṣẹ̀ṣẹ̀ fi lé lọ́wọ́ bí ṣe ń ti sọ́ ní ìsìn ṣeun náà pé ó ṣe é ṣe kó ti wà lára rẹ̀ kó mọ̀ nìna lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì náà lè rí nǹkan míì sọ sí pé bóyá kìí ṣe bá wọn o bóyá ọ̀nà ibòmíì ló dàgbà o kí lẹ́yìn rí sọ síyun. Ọ̀rọ̀ tí mò ń bá lọ kí àwọn olólùfẹ́ wa tó pè wọlé ṣeun lẹni tó kàn sí mi bá pé kán báwọn ọmọ kán mọ odi yí àwọn ilé ẹ̀kọ́ ká kán wá báwọn ọmọ ológun kán kó bíi sójà bíi mẹ́wàá kán káwọn ẹ̀ tí ń jẹ́ ọmọ ológun orí omi bíi mẹ́wàá kán kó tàwọn orí òfurufú bíi mẹ́wàá ó ní kí wọ́n máa sọ àwọn ilé ẹ̀kọ́ ó ní kèé wá ṣèyun nìkan ó láwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà kán mọ fún wọn bodyguard ìyẹn àwọn tí ó máa tẹ̀lé wọn lẹ́yìn.
1: Ìjọba wọn mọ̀ náwó gan.
0: Mo bá ń bilé rẹ̀ pé ẹrù gọ́ọ̀mù ọba àwọn ọmọ tó fẹ́ lọ ilé ẹ̀kọ́ nígbà wọn bá rí ẹ̀rọ̀pléènì bàálù tí ìrọ̀ bàbàbà lórí ilé ẹ̀kọ́ wọn tí èsè ní tí èsè méjì
1: tí ń túbú rúrú
0: àwọn ọmọ
1: ológun tó gbagbagbá ẹrù ọmọ ọba wọn. Iṣẹ́ ilé-ìwé nìkan gbogbo
0: mídèrò
1: bá
0: wọ́n lè kọjá lọ sínú ọjà
1: tó ó lè jẹ́ sinimá ó lè jẹ́ ọjà àmọye ìgbà jẹ́ pé inú ọjà irú ìgbà tí wọ́n máa kọ́kọ́ sí ní amẹ́ríkà world trade fair ní target tó yẹ pé èrò púpọ̀ máa wà bẹ́ẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà so kán máa rò ní ro pé àwọn iléèwé wa kan dáàbò bò wọ́n àti pé kò sí tí sójà fẹ́ máa ṣe láàrin ìlú n tíjọba máa ṣe òní wípé kí ìtọpinpin kó wà láwọn ẹnu bodè wa àti láwọn ìlú tó jáde jù síra wọn pé mo máa ń sọ láìmọ ìgbà nígbà ìbá gbé mọ́tò kẹ́ ń lẹ́ lọ láti ibìkan sí ibìkan ọ̀pọ̀lọpọ̀ bí ló ti máa dáyín dúró kẹ́tọ́ débi tí ẹ̀ ń lọ ó sì wá jẹ́ pé àwọn kan wá kọ́ra wọn sórí ọ̀kadà wọn ò mọ tó bí ọ̀kadà bíi 30-20 wọn sì tò tẹ́lẹ́ra wọn títí wọn ò fi lọ láti kìlómítà ibùsọ̀ kan síbi mẹ́wàá síbi mẹ́ẹ̀ẹ́dógún débi tí wọn ti lọ ṣiṣẹ́ ṣọṣẹ́ kò sí ẹni tó lè rí tán bá dẹ̀ wá rí tọ́rí pápá tí wọn ò ka ṣebí wọn á dẹ̀ pé àwọn tí apá wọn lè ka wípé àwọn làwọn kan o tí wọn ní lọ́pàá ó yẹ kí irú ìtọ́pinpin tí wọ́n ní wọ́n ń ṣe sí old national park yẹn wípé láti ojú òfurufú ó yẹ kó máa wà ní gbogbo àwọn ìgbèríko
0: agbègbè káàkiri pàápàá jùlọ àwọn ìgbèríko tó ní gbó.
1: Bẹ́ẹ̀ni ó yẹ kó ti máa wà káàkiri kó yẹ pé ìtọ́pinpin yẹn tán bá ti rí pé àwọn kan ló máa ń lọ yìí anko lo ma ti won rin ba
0: ba ko ba yi gba fura
1: wa ti tete signal ati lo kaakiri bo ti e
0: kun lo so mo pe foran kan jarinrin lenu ojo melo yi awon ko alaabo kan awon osisi olopa o wa loju popo awon kan wa wa lori okada lo gbe awon aso aso wa so te pe imi nu won wo so mo ologun imi nu won wo so le obin gan wa nu won wa ko ibon dani ni won wa na ibon soke bayi lawon olopa na nawo soke na nki won be awon olopa meji na wa nu foran ohun lawon na nawo soke na nki won bayi nigba ta awon ori ede Nigeria wa bere pe bo le ti je awon wo le nki iroyin kan wa gbe pe won pe awon ile ise olopa da pe awon iko alaabo abele ni won lawon eyan wa nkan mo le Nigeria pe iko alaabo abele igba won bere si wo aso omo ologun igba won lawon iko alaabo abele bere si ni ni ibon liwu bo bayi lowo to si po to bayi
1: ta ba ni ka ma soro awon kan to sele ni ilu yi o da bi wa ta se pe aye ma tan ye je ku ni eke ngbe ke pon iron paro furo se ra won ijoba wa etan ti poju eton o ti poju ke ri dudu ke ma pe ni fufun se gbogbo awon ara ilu le wa ni la kaye ni abi ebi na ri foran yen dada mo da ri pe kale mi na ni olopa yen ke ma paro
0: o na ke won
1: ni injuwo si won ni o o da ti ba tun
0: lowo be le omo be le
1: eni elolowo su mi tin lo dagba ya ko machine gun tabi bombu gbogbo ta awon people yen ko da ni awon olopa ni lowo na olopa meji laarin odaran bi 30 ki na fe se ka te lo alo won akikoju sharp shooter ko to pa yen
0: bi mefa
1: o to pa mefa won mu bale won wa gi eran won ge wele wele won je okuku esin so ko ni ru arin yen ko sin to le se sugbon iru ohun to ye pe won koja lara yen ti o de sin to le se si yen o wa ye ko ohun re waya ile ise won tabi station to ba sumo won ju
0: awon kini ile se koja bi ni o
1: to le tapa won
0: to ye bayi o
1: e ri pe se gbogbo na la nwo ninu awon film ile oyinbo ta ma wo o le je olopa kan to n confess erin kiri to n lo to n bo to mo to n to pe agbegbe kan lakon ri pa awon kan koja a sapamo a ti sare yo ero banisoro jade elo elo ro ja kini kan ibi bayi bayi lo ti soro isele bayi lo soju ohun bayi bayi awon bayi won to ye bayi nkan bayi na gbe lowo awon to ba ma wa company reinforcement won a le mo ba won se ma po to ati ro awon kan jagun ta won ma gbe dani so ru yen olu ye kon ta awon ileise olopa lologbo awon to ba je unit command to tobi to sumo won ju la so fun pe ah nkan ba isele o won koja la dugbo bayo ona bi bayi na mo rile o ese kese bo se helicopter ni won ma ba fi to pe won lo ni ti awon ileise olopa yoku ati awon nkan yoku ija yoku yo fi se ti won fi gbe wa lati lo dabu won ona ara wa lowo lorilede yo sugbon to ma ndun mi ju ni ke won ri dudu kon ma pe ni fofun ti o le pe gbogbo e lo soju amo ati edupe fun aye dukara ja ti social media pelu gbogbo nkan ta yan really dancing to je pe yo ro yan o tun po ju bo se ye lo
0: oda o seun seun o akoko yi ojo e ti ko wa npapa mara a mo ja senu dede si bi ta de ye ka mo se ri ele oya de nbe latodo re na wa ndagbere fun awon ara leja mo rele
1: mo ki gbogbo eyan ara ile mo ki gbogbo awa eyan ipinle oyo ipe akorire o lekan si tori pe inu mi dun lati igba ti ijo Friday ti mo ti gbo nipa isele idola yen mo de mo pe lagboro Olorun ba ti n jade lo ta n wole ani rin ani fese si ani sere won ni jiwa gbe ayo ta fi bero odun ayo na la fi pari e Oluwa seun yibo de lo tun dagbere fun yin pe ire ati ayo la fi pade e seun te n gbo wa ni ikan ni Konga Agbon Mogbe 89.3 Words Radio FM
0: Seun to eyan ara le ko jabi ta ti mo se ilele lori akotun itoyin eto wa ninu ipinle Oyo yin inside Oyo lori eto nikan ni Konga Agbon Mogbe Wells Radio 89.3 FM ebe la wo ti mo dari rele oye Olorun Adegoke loruko temi e mo gbagbe e tun pade wa lojo aje to nbo lago meji ba go meji ba tere ko go ba ile to inside Oyo ninu ipinle Oyo mo gbe na ya e seun te n gbo wa e seun te wa nibe n tori ti wa Eseo, eku joko kesi ya seo.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o àfẹnti ọ̀bánilé Bálayé Wireless Radio 89.3 FM, ibẹ̀ la gbé wàyí ní Olúyọ̀lé Ìbàdàn. A kí gbogbo àwọn olùdarí rédíò bí o, a kí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Yibo, ẹ mọ̀ gbọ́ ti Yibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ta Hausa ń bẹ̀ ìnankwana ìnangèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ọ jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. A dúpẹ́ pé òkun ìlọsíwájú yóò mọ bá wa o. Akọláwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹnìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin, àtewé àtàgbà, ọmọdé ìlọ́kùnrin lóbìnrin, oyún inú àṣẹ ìdí, ẹ máa gbọ́ West Radio 89.3 FM.
1: West Radio 89.3 FM kan gbọ́ má gbẹ́.

0: ìran agbe ló láró
1: ìran àwọn àlùkò ló lóṣù ìran alékèlèké àwọn ni wọn ni ẹfun ẹsìn ló ni aré sísá àgbò lónìí kíkan gbọ̀ngbọ̀ngbọ̀n ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn tí wọn àbákà bàbá ńlá ta ní ń jásírú ilẹ̀kùn bẹ́ẹ̀ ọlọ́run olódùmarè mo mọ̀ tún ti dé ìwọ lọba tó ń pa mí mọ ìwọ lọba tó ń sọ mí lọ tó ń sọ mí bọ ọba tó ju gbogbo àwọn tó ń pera wọn lọba ayé lọ ìwọ lọba tó fọ bá jẹ ìwọ lọba tó lè yọba kú ò nípò ọba tó dá wa lẹyọ ọtọọtọ pẹlú èdè tí ọjọra wọn. ọba ọ̀kan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àláà táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́ ó làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pè lọ́lọ́dúnmarè ọba tá a kìkìkì tá a lè kìtàn ọba ọgbọ́n ni tí ń finú mi sọgbọ́n ọba àmọ́ ni tí ń fìmọ́ mọ̀ mí ọba ọ̀rọ̀ ni tó wá jẹ́ kọ́rọ̀ sísọ tó jẹ́ ọ̀rọ̀ mi lọ́rùn bíi kà sí nǹkan torí ẹ̀ lèmi fi máa sọ pé lẹ́yìn ìwọ ọlọ́run àyà tó fi wọ ọlọ́run náà ni ó àyàfi tí ọba tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kù.

nígbà tí mo ti kí Olódùmarè tán, tí mo sì ti kì í, tí mo ti kí gbogbo àwọn ọ̀gá lọ́gà nílé iṣẹ́ wa ń bí, èmi náà sì ti lórí ọ̀fẹ́ àti dárúkọ tèmi gangan. Ẹ jẹ́ mọ́ kí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí, gbogbo àwọn olólùfẹ́ kàn ní, gbogbo àwọn tó ń fẹ́ wa, tó ń fẹ́ bùkátà wa.

0: Kò pẹ́ lẹ́yìn èyí nígbà tí èrò kan dédé sọ sí mi nínú. Mo rántí obìnrin tí ó yọ mí nínú ìtìmọ́lé àgbákò níje lòó. Mo sì mú tùrà rí nínú àpò mi. Mo dá iná. Mo sì bẹ̀rẹ̀ sí jò. Mo pè é kí ó tilẹ̀ jáde wá pa itú ọdẹ. Láìpẹ́ ó yọ láti inú ilẹ̀ lọ́kọ̀ọ̀kan. Mo sì wí fún àwọn ẹgbẹ́ mi báyìí pé wò ó. Obìnrin tí ó yọ mí nínú ìtìmọ́lé àgbákò ló ń bọ̀ ni o. Ìrànlọ́wọ́ ni orúkọ rẹ̀ ń jẹ́. Nígbà tí ó náà sì sún mọ́ mi, ó ní àkàrà ògùn. Èmi nìyí, èéṣe tí ìwọ fi ń pè mí. Èmi náà sì kó ẹjọ́ ba ilẹ̀. Mo rò fún bí ìyọnu ńlá ti dé bá wa tí a wà ní ọ̀nà títí tí kò lè yọ jáde láti odidi ọjọ́ mẹ́ta. Àti bí elégbèdé ọdẹ ti gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹyẹ méjì kan sọ tí a sì ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn. Àti pé nítorí èyí náà ni mo fi pè ọ́ o tí ilẹ̀ jáde kí o lè bá gbìyànjú yọ wá nínú àhámọ́ náà. Ìrànlọ́wọ́ fi etí sílẹ̀, ó gbọ́ ohun tí mo ń sọ. Bí mo sì ti parí ọ̀rọ̀ mi tán, ó wí fún wa ká tẹ̀lé òun, a sì tẹ̀lé. Gbogbo igi tí ó yí wa ká sì bẹ̀rẹ̀ sí yà kúrò lójú ọ̀nà bí gbogbo wa ti ń kọjá lọ. Láìpẹ́ a tún já sí ọ̀nà òkè Láńgòdo níwájú, a sì pàdé ó sì bá ìrìnkèrindò tiẹ̀ lọ. A kò rìn jìnà jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn èyí tí ilẹ̀ fi sú, tí a sì sùn, tí ẹ̀lú ìlú ń ké àìké, ní òwúrọ̀ ọjọ́ kejì ni a sì ti fi ẹsẹ̀ sí ọ̀nà tí a ń lọ. A kò sì tètè rí ìyọnu kankan bí kò bá ṣe ìgbà tí ó tó tí ó di dédé aago mẹ́wàá àbọ̀ tí a rí ọkùnrin kan níwájú wa. Orúkọ èyí ti ń jẹ́ Ẹ̀rù. Nígbà tí a rí ọkùnrin yìí, àyà wa já nítorí orí mẹ́rin ni ó ní o. Ọ̀kan dàbí orí ènìyàn, ó kọjú sí ìlà oòrùn. Èkejì dàbí orí kìnnìún tí ó bá ní ìbùba, ó kọjú sí ìwọ̀ oòrùn. Ẹ̀kẹta dàbí orí ejò ńlá tí òun ń yọ ahọ́n jáde ní ẹnu tó sì ń pọ oró jáde. Èyí ni ń wo gúúsù. Ẹ̀kẹrin tí ó sì dàbí orí ẹja olóró. Ẹni tí iná ń jáde, òun ń wo apá àríwá. Onírúurú ejò ni ó yí ọkùnrin yìí pò. Ọ̀pọ̀lọpọ̀ akéèké sì fi èjìká rẹ̀ ṣe ilé. Bẹ́ẹ̀ ni irun bo gbogbo ara rẹ̀ bí a sọ. Àwọn oyin àti agbọ́n ní ọ̀ká ìmọye ń fò yí ká. Ó sì ń fi ọwọ́ pa wọ́n bí òun bá ti rìn lọ. Bí ó ti ń bọ̀ ni atẹ́gùn ńlá bẹ̀rẹ̀ sí fẹ́ o. Tí gbogbo igbó ń pariwo, àwọn igi àti ọ̀pẹ sì bẹ̀rẹ̀ sí ké wípé ẹ̀rù ń bọ̀ wá sí orí àwọn ọmọ aláìgbọràn. Ìdá ọwọ́ Ọlọ́run ni ó ń ṣe láti gé àwọn oníkúlùkù kúrò kí wọ́n kí ó má di àbàwọ́n sínú ayé. Ó ń jàyà ní ọkùnrin náà jẹ́ o. Nígbà tí ó sì rí wa, ó dúró ó wò wá. Kàkó àti elégbèdé ọdẹ sì súnmọ̀ láti bàjà, ṣùgbọ́n wọn kò lè dé ọ̀dọ̀ rẹ o títí tí oyin àti agbọ́n fi ń lé wọn padà. Wọ́n gbìyànjú ní oríṣiríṣi ìgbà, ṣùgbọ́n kò ṣeéṣe. Afo ìyẹ́ mú ọfà rẹ̀, ó ta sí ṣùgbọ́n kò rán o. Oníkúlùkù wa sa ipá wa, ṣùgbọ́n a kò rí gbèsè. Níkẹyìn ni Ìmọ́dòye sọ fún olóhùn yọ̀ pé kí ó kọrin àròsí, kí ó sì má ṣe kọ orin èyí tí iná yóò fi máa yọ tàbí tí èéfín yóò fi máa rú, ṣùgbọ́n kí ó kọrin àánú tí ọkùnrin náà yóò fi lè ronú nípa wa o tí àánú wa yóò ṣe é. Olóhùn yọ sọ bí Ìmọ́dòye ti wí. Ó bẹ̀rẹ̀ sí mú orin ó ń kọ́. Ó sọ bí Ọlọ́run ti dá ọ̀run ohun ayé, tí Ọlọ́run sì fẹ́ràn àwọn ènìyàn tó bẹ́ẹ̀, tí òun pàápàá fi máa ń bẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí ọ̀rẹ́, tí ó sì jẹ́ pé ẹsẹ̀ ni ó lé Ọlọ́run sá kúrò tí kò fi wá mọ́, tí gbogbo ènìyàn sì bẹ̀rẹ̀ sí sá fún ẹsẹ̀ nítorí òun búburú ni. Ati bi eni ti o ba ndi eni keji re lowo jeje elese patapata ti Olorun si wi pe o ye ki aso olomo iru eni be ki aso olomo iru eni be lorun ki won gbe so sinu omi okun ati bi irin ajo wa si ti je nitori ati se ilu wa ni rere eyi ti inu Olorun dun si jojo o si to korin nupa opolopo iya ti o ti je wa seyin iru eyi ti ojuko eti riri to be ti bi idina kan ba tun wa de o je pe Olorun oba nikan ni o le yo ni bi o ti nkorin ni o nfi ogede kankan bo laarin nigba ti o si pe ni ari ti eru kere male o sa lo o bayi ni a fi orin le lasan eni ti iban ati ofa ko kan lara nitori ohun ti o fi eso mu ki baje ohun ti a ba fi agbara mu ni lara koko akoju si ona wa o atunrin titi o fi di pe ile su ti eya agbeke nigba ti o si de ibikan bayi aduro onikuluku wa si fi eyin le ibi kibi ti o ba ri asun lo o adupe ni owo Olorun pe aji ni alaafia ni owuro ojo keji a si tun koju si ona wa o to iwon ago mejo abo owuro gere ni ade ilu kan bayi nigba ti a si fe wo inu ilu na a se akiyesi akole yi ni egbe ilekun odi ilu na ogongo babe eye olori eye mario eleda koko ki enikeni pa eye je eleda koko ki enikeni fi eye se un rere sugbon enikeni ti o ba pa eye keye lai ni diri ko gbodo wo inu ilu yi wa o ase ilu awon eye ni ogongo ni oba won bi eniyan ba wo inu ilu yi bi oluwa re ba ti pa eye keye lai ni diri tabi o fi iya kan je eyekeye ri were bi o ba ti wo ibe ni nkan pupa bi eje yo ti dede ha han ribi ti si waju oluwa re oni ton papa si le momo o nigba ti a wo ibe a ko mo nkan kan ni won igba ti o si ti je pe gbogbo wa ni a ti so okolu eye ri nigba ti a wa ni kekere ti a si ti pa won ni aini diri nkan pupa won yi han siwaju wa a ko si mo nkan kan ti awon olopa won fi wa mu wa ti won ko wa lo siwaju ogongo babeye ogongo ti mo soro re yi yato si iru ogongo ti a ma ri kakakiri nile o enu orun re si isale nikan ni o fi jo ti eye iyoku bi ti eniyan lori ori re to bi to eniyan o si pa ni aarin o ndan koro orun re gunju orun ogongo ile lo o ko si tobi pupo nigbati o ba joko orun na kajo ni ilopo ilopo ori a si yo laarin re a ma dan koro nigbati ori wa o wi tibinu pe ta ni eyin won yi nibo ni a si ti wa nibo ni a si nlo daju o le niyin ami olosan be ni waju yin nitori na ese giri ki oni bante ki o san bante o ki oni sokoto ki o fun sokoto won ran yin le mo loni ise meta ni e o se fun mi bi e ko ba si fe je ki n pa yin bi e ko ba si fe je ki n ran gbogbo yin le mo inu mi dun inu bi kako pupo o si fe soro ako sugbon imodoye pa lenu mo imodoye si fun ogongo le si bayi pe awa ko wa lati wa jale rara o a ko si wa lati se enikeni ni ibi oke langodo ni an lo o bi e ba si ni ise kise lati fun wa a o se sugbon a ko fe ki e ba waja ore yin la fe se o dabi eni pe inu oba yi ro die nigba ti o gba oro imodoye o si wi fun pe ise kini ti e ko se ni pe eyin enikan ninu yin wa o ti yo ba eranko nla kanja ti o wa ninu ile orisa baba ahun eranko na dabi alangba sugbon o tobi to gende merin o si ni iwo kan lori iwo na agun to ese bata meji o le bi irin sonso ni ori re si ri nigba ki gba ti o ngan ba fe pa awon ode iwo ni fi ma gun won ki si ta si o nko hun ti eranko yi ba fi gun e kan ni oba papa ma nri eranko na lodun pelu ogede pelu ogun na si ni fi nri o gaga bi eyin na ti ma kako ti o ma ode se pupo ninu ogbo nla nigba ti oba yi se ibere were ni kako bo si ode o oni ki won ja ki o nlo ba eranko na ja eleyi ya ogongo lenu anu re si se nitori kako je arewe eniyan o sigbanle enu ejika re si oke ni o fi gaju gbogbo wa lo sugbon nigba ti ogongo ti ri pe o ti pinu lokan re ati lo o fi sile ki o lo nireti pe ibe ni yo ti ba iku re pade eruba wa na papa tekun tekun la fi tele nigba ti ade ohun ti o wa inu ile orisa na tan ogongo mu wa lo si ibi agbala nla kan eyi ti onirunru gele so nbe ni waju wa gan bi a ti nwo inu agbala na ni ona toro kan lo ran gbandan si ile kekere kan ti o wa lokankan ti o jina to iseju meji si wa ile aranko na ni eyi o eranko ti a nwi yi a ma soro bi eniyan bi a ti ti de agbala na ni oba ti ranse pe o wa ohun mu enikan wa fun pa je o bi o ni se ti jise tan ni o na yo ninu ile re nigba ti gbogbo wa si ri ni okankan oni kuluku wa sa lo o oba papa sa pelu wa kako duro iwaju igi kan bayi lo duro si ti o fi eyin ti igi na nigba ti eranko yi si ri o fi oku odo re se ona bi o ti ku die ki o de odo re eranko na fo pelu agbara lati fi iwo re pa sugbon kako bere o lakoko na eranko na si fi iwo re gun igi kan wole sinsin nigba ti kako ri eyi inu re dun dipo ti iba fi bere si sa eranko na logbe o gbe okuta nla kan o si bere si gba mo ni ori mo igi ki o le wo le daada leyin eyi ni o fa kuma re yo o si lu eranko na ni kumopa be ni eranko buruku yi ko nigba ti o si jade ninu gborisa na eru ba ati eniyan ati eranko ogongo si ki wa o kan sara si ise kini pari sugbon o ku ekeji oba awon eye yi pe imodoye o si wi fun pe ki o so fun wa pe o nfe ki enikan ninu wa mura ati ba awon win leja awon wi won yi a ma gbe inu ile won ko si gaju ese bata kan lo onikuluku won a ma mu pasan kekeke lowo o ni won si po jojo imodoye fe ima iti so lenu tan nigba ti kako tun bo sode ti o tun wi pe ohun yo lo ba won ja gbogbo wa ko ki o lo sugbon o fi dandan le ibi ti a si tin se ariyanjiyan na ni obirin ore wa nde iran lowo ti yo ninu iti mo to yo wa ninu ti mole agbako o gbe apo kan bayi lowo o si wi fun wa ki a je ki kako lo a si gba si lenu ibi ti a ti menu duro lori iwe ti a n ka lo ni eyi ti a pe akole re ni ogboju ode ninu ogbo orumole eyi to towo baba wa di o fagun wa jade ibi ti a ti menu duro fun ti tosenu ta fi mo tesiwaju nigba ti o ba fi di lose to n bo. Ele lo darapo mo mi lagbon dojuko mi nbo odo re e ma wo mi ketekete mo se nda keke luke ninu aye ti mo wa yin e ku mo pe be mi ti ma nso nu ti n ba ti lori ofe ati gun asori eto ma ni ikolowo ajabai na ni agun mu owo na ni a fin pe eyin te je onile ise lanla ateyin onile ise kekeke pe ke wa darapo mo wa lori eto yi ka fi ti wa ka fi gbe ti yin laruge oga wa Usman Akorede Ayafo Olorun won wa la gban dojuko mi nbo odere won wo wa ogbonta igi agbon safefe na la won na koni baje o yo jo ma ju wa se lagbaro Olodumare ni eyin na le lo darapo mo wa la gban dojuko mi nbo odere bi o se je ma lo abala keji lori eto yi lori abala ti a pe ni owe lesin oro lori abala ti a pe ni abala so ma owe olaji amakin to wa nu abala ngangan ni sansan kin lu gbogbo awon ti won se alati leyin fun wa lori eto yi kin lu won logo enu kin ki won kin mo riri won awon ti o je koju ti wa awon tan je bi igbe ke fun wa awon tan je bi ejika ti o je ke wu bo lorun wa
1: olajude la wa gbagbe
0: asa ni ma lo akoko iki ya wa daada oloye ayoyin ka debora wixin ati omo oba olufemi olulade wixin najo fi ilu united kingdom najo fi se ibugbe pelu ogo olodumare won ni gboku yin wale wa ba wa awon eya n se daada fun wa lori eto yi be na ni alaji asumo oladosu esi verati outfit ni
2: olajude
0: awon na fun mi lambasado
2: olajude
0: owo ni tan lowo yin
2: ajude la wa gbagbe asa
0: alaji yakub
2: ile wa
0: ola o baje ti magaji ile abinuworo niyan baba yin na nse daada pelu wa egbon mi isaac lati lu dubai awon na nse daada fun wa
2: wa gbagbe asa
0: olabode diwe gbogbo oke padi
2: ile wa
0: ni baje yinbo ni batani awon na nse daada fun wa
2: so lo ja gbagbe
0: Bẹ́ẹ̀ náà ni Alhaji Baba Abdulsalam Alasọ.
2: Nínú
0: àjùmọ̀ ṣe náà
2: wà. Sàbílẹ̀ ṣá náà máa ń pè kàn ó ní ìfàlọ́mọ.
0: Camillus Phase 3.
2: Ìfàlọ́mọ.
0: Ẹ̀wọ̀n wà tán ti ń ṣe dáadáa. Àwọn náà ń ṣe dáadáa fún wa lórí ètò
2: yìí.
0: Kò ní bàjẹ́ lágbára Olódùmarè.
2: Àbímọ̀ tuntun ló máa jẹ́ káwọn.
0: Àti gbogbo orú wọn bá ń bá tán máa ní àmọ́dákọ àwọn. Àlú ògo Olódùmarè gbogbo ọmọ tó tara ti ń nà jáde ní odògo.
2: Omi sóòrù lùdùn ni bá ti ń kan, wọ́n á gbọ́ ọmọ sí rẹ̀.
0: Kí máa lu àwọn tán tó jẹ́ àwọn olólùfẹ́ ètò yìí. Àwọn tó jẹ́ pé gbogbo tán bá ń ṣe lákòókò yìí. Wọ́n ti ẹ̀kọ́ kọ́ fi sẹ́gbẹ̀ẹ́ kan ná.
2: Wọ́n ní kí yàtá.
0: Ètò yìí ni wọ́n máa ń yín òkè lálàlà láàyè tán wà. Olóyè Ọlábànjí Ọlálérè
2: ìlẹ́fà
0: ńlá gbogbo òdi arẹrẹ nìyẹn.
2: Kò
0: ní bàjẹ́ o.
2: Bójọ́mọ kọ́.
0: Arẹwà Pickman.
2: Fáàsì ìjẹ̀tàlẹ̀ àṣírí máa ti. Civilization ló jágbá.
0: Ládojúkọ Government College lápáta. Àwọn náà ń gbọ́ wa báyìí. Àǹtí mi ìyá Kására Aládì ẹni mọ̀lété.
2: Ajúdé.
0: Àwọn náà ń gbọ́ wa báyìí.
2: Ọlájúdé la.
0: Àti gbogbo orú àwọn èèyàn bá ń bá tán ń gbọ́ wa. Gbogbo yín pátápátá la kí o. Àmọ́ kí n tó wọnú ètò gangan ní sàn-án-sàn o. Ẹ jẹ́ ń lo àkókò yìí láti fi kí ọmọ tèmi gangan.
2: Ajúdé la wá gbàgbé àṣà.
0: Ọmọ bíbí inú tèmi gangan.
2: Ìbílẹ̀.
0: Ajia Moshidat Omomure wa Àríkí Àdé.
2: Civilization
0: ló. Gbogbo on the 17 nínú oṣù keje. Ìsọjọ́ Jímọ̀. Ọmọ mi ó tún lé ọdún kan sí lókè pẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ló ṣe láyé.
2: Nínú àṣà ìdílé wọn tún máa.
0: Ó máa dàgbà nínú ọgbọ́n ni. Ó máa dàgbà nínú àlàáfíà. Wọ́n à ní jí ọgbẹ́.
2: Ìyàwó.
0: Sí bàbúrò ò ní kàn ọ́.
2: Ìtàn bá.
0: Gbogbo ń tó kó wáyé ní ti dáadáa ló dà.
2: Ìdè ti àrò tí o ní.
0: Oko owó wánú ayé ó bá wọn lówó láyé.
2: Wọ́n á wá ṣàdúrà fúyàwó.
0: Oko ìmọ̀ wá iye ó bá wọn ní ìmọ̀. Ìmọ̀ tó dáa dáadáa ni o. O wá ní jẹ́rú ayé, o ní jẹ́rú ẹgbẹ́ o.
2: Látòrí lọ,
0: gbogbo bi to ba ya si ninu aye oga lo mo je aja mo shidat omo mure wa ri ke ade gbogbo on the 17 lo mo mi to ma nle odun kan si loke pe o odun yo ko bo laye yo ko bo laye
2: nitori
0: o si ko bo laye dera awa ta je baba ati ya re ani foju sukun re o ani mo sare re lagbaro lodumare iye mo ti lo amo ti yo yen niyan yo se je ki ti pe ba tin wole e ma ba ngbe ipe lori abala ti abara wa ni ape ni abala so ma owe da ti mo ba se mo si abi ore ba ti pe wa wole owe lesin oro oro lesin owe oro ba so nu nko owe la visa wari re
1: ola jude la wa gba
0: ero ba ni soro to ja si kan ni agbon mo gbe re
1: asa idile wa ola
0: yale yin sese n gbo wa fun igba koko abe sese n dara po mo wa ero ba ni soro to ja si kan ni agbon mo gbe o na lele o
1: transaction lo ja gba
0: 0916893 1000 Jajen to mu 0916893 1000 Elekeji re 0915334893 Eleketa re 0911333893 Si ipe ba tin wole e ma ba ngbe ipe o Hello Hello e ti wole
3: Mi oro ba so nu we last we wa Olajide Abosede latapata
0: Olajide
3: Abosede latapata baba mi e ku ise o
0: e wo ise ni iya wa
3: ipo mo mi o lagbara Olorun adugo adagba age nkan to fe je la

0: ń kàkẹ́ wá.
1: Ó ń kàkẹ́ sàn.
0: Ó ń kàkẹ́ sàn sọ báyìí pé kí ló ń kàkẹ́ sàn wí o. Wọ́n ní o. Ẹgbọ́, ẹ ti ẹ̀gbá torí jẹ̀bú lọ́dọ̀ yín, ọ̀rọ̀ ẹ̀gbá lè mo sì fẹ́ sọ yìí. Wọ́n ní ohun tí ojú ẹ̀gbá rí ní Mákù, kí náà ló ṣe? Ìjẹ̀bú sẹ́gbà ní òjìnà. Ó pàkàsọ.
2: Kó tó di fọ́n wá mi.
0: Máa bá ń gbé ìpè
2: wọn.
0: Kí ìpè bá ti ń wọlé máa bá ń gbé. Tora àlákòókò mọ́ lórí ètò. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ ẹ ti wọlé o.
3: Ẹ̀lọ́ owó lẹ́sìn ọ̀rọ̀ o.
0: Ọ̀rọ̀ ọmọ lẹ́sìn owó e.
3: Àbí àrí ọgbà.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
3: Ẹ máa máa sọ.
0: Àmì owó, àmì
3: owó. Mo kí mọ̀ sí ilé ọmọ ọlọ́jọ́ ọ̀bì tí ń bọ̀ lẹ́nu.
0: Mọ̀ sí ìdàtẹ̀ wá jẹ ọkà rẹ̀ ń jò ní.
3: Àbí àrí ọgbà, ìyájẹ́ àgbà.
0: Abilékọ wá ń jọ mò ń kó ọmọ jáde.
3: Mọ gbọ́ o, mọ gbọ́ o. O tún fún mi lo kẹ́sẹ̀ ní ìsinsin, o tún wá.
0: Àbí
3: àrí ọgbà, ó jèrè rẹ̀.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
3: Ẹ̀rọ náà wọ́n ṣe lógo ọmọ.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
3: Àbí àgbogbo owó ọgbà.
0: Àmì owó.
3: Ìyá rẹ̀ ló jèrè rẹ̀ o.
0: Àmì.
3: Ọyá fún mi ń bẹ òǹkà kẹ́.

Àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dése ti gbọ̀yìn láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ló ti darí àjọ tó ń rí sí ọ̀rọ̀ nọ́mbà ìdánimọ̀ lórílẹ̀-èdè yìí ìyàn àjọ NIMC láti forúkọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú àkójọpọ̀ ètò nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè yìí ṣáájú òpin ọdún 2026. Ó sọ̀rọ̀ ọ̀hún lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí ọ̀gá àgbà àjọ NIMC Abisoye Kuka Odusote tó ti ṣàfihàn wípé ìdarí ọ̀hún ó jẹ́ lára ètò ìjọba àpapọ̀ láti kọ ètò nọ́mbà ìdánimọ̀ lọ́nà tí ó fi ṣàtìlẹ́yìn fún ìṣàkóso ìjọba ètò àti ìjíṣẹ́ ní ọ̀nà tó yẹ. Olùdíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ́ APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nitọ̀ Ṣàyáfàdín Àlí ló ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìdóòlà àwọn ènìyàn 44 tí wọ́n jí gbé gẹ́gẹ́ bí ohun ìrántí tó ń kọni lóminú látàrí ìdojúkọ ètò ààbò tórílẹ̀-èdè ń dojúkọ. Ó sọ̀rọ̀ ọ̀hún lónìí lákòókò àbẹ̀wò rẹ̀ sí àwọn ènìyàn tí wọ́n dóòlà ọ̀hún níbi tí wọ́n ti ń gbàtọ́jú lọ́wọ́ ní gbọ̀ngàn tọ́jú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ní Adékunlé Fajuyì nílùú Ìbàdàn. Ẹ̀ka ìpàṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàfihàn wípé ọwọ́ àwọn ti ba afurasí kan eléyìí tí wọ́n ka ìbọn léwọ́ mọ́ lọ́wọ́ tó ń ti àwọn oògùn olóró lọ́nà Ọ̀ṣun tó kun Afẹ́niyù ní Bódìjà ní agbègbè ìjọba àbílẹ̀ apá àríwá Ìbàdàn ní ìpínlẹ̀ yìí. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá CSP Adéwálé Òsífẹ̀sọ̀ ó fọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde oníròyìn tó fi ṣọwọ́ Nìbàdàn lónìí. Níbẹ̀ wọ́n ló ti ṣàfihàn bọ́wọ́ ti ba afurasí ọ̀hún ní àkókò tí wọ́n ń dá àwọn ọkọ̀ dúró tí wọ́n sì ń wo gbogbo inú ọkọ̀. Àwọn agbébọn ni wọ́n ti fẹ̀sùn kàn wípé wọ́n jí arákùnrin tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Nomadic Basic School gbé ẹni 60 ọdún ní agbègbè Gbóòjàyè Ibùdó Ààrẹ níjọba àbílẹ̀ Ìtẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe Kọláwọlé Matthew Ọwádé tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀nà yìí àti ìbọn ti ń bèèrè fún 30 million náírà fún ìtúsílẹ̀ rẹ̀. Ìwádìí àwọn oníròyìn ló wá ṣàfihàn bíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta tó kọjá lọ ọjọ́ 11 ọdún 2026. Mínísítà tẹ́lẹ̀rí fún ọgbọ́n àtinúdá ìmọ̀ sáyẹ̀nsì àti ìmọ̀ ẹ̀rọ Uche Nnaji ó ní wọ́n ti gbé lọ síwájú ilé ẹjọ́ lónìí yún ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá lórí ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án wípé ó ṣe àgbélẹ̀rọ àti ayédèrú àwọn ìwé ẹ̀rí kan tó ń ti bó ti lówó òlu ní pọ́ńpọ́ àti àwọn ẹ̀sùn mìíràn. Nnaji wá bẹ̀bẹ̀ póhùn ò jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀hún o ẹ̀sùn tí àjọ tó jẹ́ olómìnira tó ń gbógun ti ìwà ìdìbàjẹ́ yún àjọ ICPC tí wọ́n fi kàn án. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti ṣàfihàn pé ó ṣeéṣe kórílẹ̀-èdè Amẹ́ríkà ó gbà àkóso ọ̀nà ìkọjú orí omi Strait of Hormuz ó sì yẹ kí wọ́n fún wọn ní nǹkan gbà mọ́bìnú látàrí ibi wọn ó ti gbàkóso tí wọ́n sì máa dáàbò bojú ọ̀nà ọ̀hún láàrin rògbòdìyàn tí ń kẹnu sí pẹ̀lú Iran. Ó sọ̀rọ̀ ọ̀hún lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ago lónìí. Níbẹ̀ ni Trump ti tọ́ka sí pé orílẹ̀-èdè Amẹ́ríkà ó gba ojúṣe láti dáàbòbò ọ̀nà ìkọjá eléyìí táwọn ènìyàn ń lò láti fi kó epo kọjá tó sì ṣe pàtàkì sí gbogbo àgbáyé. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ọ̀sán òní. Ẹ darapọ̀ mọ́ wa ní 8:00 alẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ò ẹ kú ìkàlẹ̀.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ó dẹni. Àmì.

0: gbogbo obi tẹ ti ń gbọ́ wa tafẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé. Ìkànnì Wells Radio 89.3 FM ìkànnì ìkànǹgà gbọ́mọ̀gbẹ́. Tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọlé Estate nílùú Ìbàdàn náà ni àti kì í pé ẹ kú àtàárọ̀ ẹ ṣeun ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òní. Akin lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gàlọ́gà lẹ́ka kankan mojú ẹ̀rọ fún sáàta wà yìí. Sàmọ́ bàbá Adélérè ni Daniel wà ń bí olójẹ́ mọ̀ rí mi ketekete lórí Facebook báyìí. Ẹ náà lọ́jọ́ ẹ mọ rí Sunday náà ni.
1: Àbọ̀ wa rí gan ni.
0: Ìrìn nǹkan kan àfi tó bá jẹ́ mọ́.
1: Ohun tó ṣẹlẹ̀ lẹ́nu mọ̀ lágbára pọ̀.
0: Mò ń bọ̀ yìí orí ṣé ti sọ pé.
1: Wọ́n ní kí n já ọ sí ilé.
0: Jẹ́jẹ́ ń bá àwọn ará lé sọ tọ́ tó mọ̀. Ihò Daniel náà kò gbẹ̀yìn inú gulu olójẹ́ wọn rí akétekété báyìí. Ẹlẹ́ tara ṣàṣà ẹ tẹ Wells Radio 89.3 FM fan page ẹ. Ẹ mọ̀ láìka ẹ mọ̀ ṣe ẹ rí wa ń bẹ̀ YouTube Wells Radio 89.3 FM náà ni. Orúkọ mi náà kò mọ̀ yí padà Módúpẹ́ Ọlá san ni Golden Voice on Radio lórúkọ tèmi. Ètò yín ètò wa ti gbogbo yín ẹbí aláyọ̀ náà ni ètò tí ń bá fẹ́ ṣọ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́.
1: Ó bì gbòòrò.
0: Wọ́n wá wù ọ́ o lè wá dárúkọ rẹ kó wá ṣe òfófó tó o fẹ́ ṣe fún mi.
1: Só o ti ẹ̀ rí o ti bẹ́lẹ̀ ìkọjá kí o ti ẹ̀kọ́ kó dákọ̀ rẹ̀ náà. Ọ ṣàkíyèsí orí mo ṣe ká wọlé ni.
0: Ìrìn.
1: Wọ́n mọ̀jà tanra wa ọ̀nà ti bàjẹ́. Ọ̀nà ti bàjẹ́ àfikọ́ lọ bá wa tójú ọ̀nà ìsinmi.
0: Ọ̀nà wo ọ̀nà tán tún ṣe ló bàjẹ́.
1: Wọ́n tún ṣe náà ṣùgbọ́n ó láwọ̀
0: kìkan. Ilé kì í ṣe tọ́nà lé yín bàjẹ́.
1: Sórí.
0: Ọ̀rọ̀ rẹ̀
1: o. Àbí sórí.
0: Dákọ̀ rẹ kọ́ bẹ̀rẹ̀ sí sọ ọ̀dọ̀ tó bàjẹ́ kó bẹ̀rẹ̀ sí àlàyé rẹ.
1: Ìjọba ìpínlẹ̀ ojú ọ̀nà lè wá sí bíbá yìí. O tójú mi rí lédè ọkọjá bẹ́ẹ̀. Ọkọjá bẹ́ẹ̀.
0: Sọ́sẹ̀ rí lórí ìràwọ̀ tí wọ́n rí tipẹ́.
1: Sórí ọjọ́ tójú ò bá tiẹ̀ wá jàjà bọ̀. Ó ṣe bí simi púù ni. Ìṣe làwọn mọ́tò ọmọ lúwẹ̀ mbẹ̀ báyìí.
0: Ó dáa.
1: A máa lúwẹ̀ mbẹ̀ báyìí.
0: Ẹyin náà ti dàbí ìpínlẹ̀ kan nu. Ó dáa.
1: Àfikún ọ̀kan bá wa tó ṣe. Àtẹ̀rọ gbogbo àwọn.
0: Ọlọ́run ni bàbá yín sọ̀nà.
1: Ọlọ́run
0: yóò wá yín dọ̀dọ̀ sọ. Ó jẹ́ dọ̀dọ̀ sójú ọ̀nà.
1: Àrùn gbogbo àwọn olórí wa tí ó wà ní ètò ìgbọ́nú ti ọ̀nà yẹn. Àrọ̀ wọn kí wọ́n bá wa dá sí ọ̀nà ti Ládé lọ sí ọ̀nà Omi Àdìó.
0: Wọ́n
1: ṣíwé ìrántí kan wá. So Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. A ò ní kọjá bẹ́ẹ̀. Sórí pàtí òjò tó dé báyìí.
0: Ẹ jẹ́ fọkàn sí.
1: Ìṣe ni mo dàbí sọmọ tí òjò tí òtútù bá mẹja nu omi. Ọmọ mi ò ṣe mọ rí. A mọ̀ ṣe gẹ̀.
0: Òtútù yìí mẹja nu omi ní ilé irú omi ilé ẹja.
1: Inú omi ni ṣùgbọ́n tó tutù bá mú òrì tẹja àmọ̀ ṣẹ́jú páìpáì ni. Ẹ wọ ẹ̀yẹ ara lé mo tún kí yín pé ẹ kú àṣeyọ yìí. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta, a kú bójú ọjọ́ ti ṣe rí lágbára Ọlọ́run. Ìgbà yóò rọ̀ wá lọ́rùn. Ẹ wo nítorí ìjọba àkókò Sunday ọmọdéjọ bí lorúkọ mi. Lẹ́ẹ̀kan tó tiẹ̀ ń dákọ rè mí rò pé bóyá kò tiẹ̀ rántí mọ́ ni. Ṣé mo téèyàn bá jẹ àmọ̀lájù tó fi gbẹ giri sí.
0: Èmi ò ṣe ege mi ṣalámàlà bíi
1: tiẹ̀. Tó wá kú ẹran ìkanú ẹran sí. Ṣé mo pé yóò ṣé má ní kí lorúkọ rẹ? Àmọ̀ wò báyìí ni.
0: Ee salamala. Ìwọ lalamala. Èmi e salamala. O lè mọ tí mò ń jẹ. Èmi e salamala.
1: Oúnjẹ nù ọ̀rẹ́.
0: O ní bẹ́ẹ̀ fún ọ.
1: Àmọ́ wọ̀rí. Sori oúnjẹ nù ọ̀rẹ́ ìjẹyàn lẹ́yìn kò jẹ́yàn ní ìkìmílẹ̀ ni. Mọ̀ tọ́ra. Bọ́ bá jí àmọ̀là.
0: Mọ̀ tọ́ra rẹ jẹ.
1: Tọ́ bá tún sùn gan, o tún mọ tó rántí pé mo mọ̀ jẹ àmọ̀là lánàá.
0: Ẹ gbọ́ ó ti ní kẹ ṣàánú òun kẹ sí ìwé ìrántí káwọn.
1: Ẹ bá wa tójú ọ̀nà wa ṣe gbogbo ẹ̀yin aláṣẹ tó wà ní ètò ìjánu. Ti ojú ọ̀nà Ládé sí Omi Àdìó ẹ̀dákun torí orúkọ Ọlọ́run. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́.
0: Gbogbo ti ní lọ́nà ni ọba Ọlọ́run ni ó lé yóò bá yín tún ṣe wọ́làwọ̀rọ̀ tún máa dárúkọ àwọn nǹkan tó wà ní aláṣẹ.
1: Ọlọ́run yóò bá wa kó sí ọmọ pé tọ́lọ́run bá báyàn ṣe lè yan sí. Ọlọ́run ni ọba wa ràn wọ́n lọ́wọ́. Sọ̀rọ̀ káwọ òkòwò sí wọn lápò. Ṣùgbọ́n tá a bá bẹ lọ́n fún wọn. Tọ́rọ̀ tí wọn náà lójú ó rí pé wọn á gbé. Ọmọkùnrin kan tí wọ́n látọ̀nà ọmí yẹn ẹja lọ ẹja
0: sí ìwé ìrántí kan. Ọlọ́run ti ẹ̀ síwèé ìrántí kan yìí bó sọ ọdún tó ń bọ̀ náà
1: ni. Kí ló dé? Sórí akògùn wa bẹ̀rẹ̀ láti Ládé. Akògùn wa bọ̀.
0: Èmi kọ́ lọ sí ìwé ìrántí kan ni. Ó sọ ọdún tó ń bọ̀ ni ó yà
1: á.
0: Ó mọ̀ pé wọ́n ń gbàdúrà lọ́wọ́ Ọlọ́run. Èyàn ó là á olúwa ẹ̀yìn kan báyìí báyìí.
1: Bá a ṣe ń sọ ìlú.
0: Olúkọ́ bá yín tún ṣe bóyá ọdún tó ń bọ̀. Bóyá ìjọba mi ti bọ̀ ni ó bá yín tún ṣe.
1: Níṣẹ́jú ìgangan ni. Nítorí páwa gan àti jókòó báyìí tá a ti ń wò pé tọ̀. Bàmí gómìnà Ọlọ́lá jùlọ Gbọ́dọ̀ Ṣèyí Mákindé. Wọ́n rántí wọ́n sì wèrè rántí kàn wáṣẹ́. Ó rù bẹ́ẹ̀.
0: ewo ni iro be ami olohun o jan si we ran ti kan yan ile ye bona je bo le se ah bo le se bona je iwo yi bo ti se to yo mo bona je
1: so mo se to lo bona je ebi wa je go je katapila go je budosa se mo je katapila go je budosa
0: o wa lara won tin bona je
1: lo to ni
0: o ya mi lenu
1: o ya mi lenu to ba wa so dodo wa me o a ni jo koja fun to so gbogbo awon ara lade lo ngbo gbogbo awon ara omi ati o lo ngbo o ni jo koja
0: o si da to o ijoba ti gbo ba n pe ona lade si omi won o ba yin tun se
1: ami
0: o se ami lo se won o ba yin tun se
1: ko se ri je ba o ba ti ngbo ami o ti se nu
0: o si anu baba adebo ati ya adebo na ni atoka lori eto ebi alayo
1: ni o ri ya adebo le o ri ya adebo le
0: yin ri o yin so fofo
1: so ri bi mo se rush bo ni mo ri ya adebo lo ba gele tese nu
0: o ri
1: ni bi gate ya adebo kilo de o ni seri oro baba adebo ni o ni ko ye o mo baba adebo ti do wo ko do wo rugo se o wa ri mo dupe omo san ni o lawon ri won pe won o ba won dejo dada mo de o da to wa be ni pe awon ara le

0: Well,
1: Iyadebo.
0: Iyadebo.
1: Ati dupe lọwọ Ọlọrun.
0: A ma dupe na.
1: O ri pe ni gbogbo igba Ọlọrun la ko ma fi siwaju. Tori pe
0: leyin Ọlọrun. Ba ti beyan si ba ti fe seke le bere le mo ni nkan to lere ni.
1: Leyin Ọlọrun, Ọlọrun na to ni. Leyin Ọlọrun, Ọlọrun na to ni. Sugbon mo wo yin nkan kan tori apa tin ku mi bayi. Apa tin ku mi. Bo de wa sakesi pe gbogbo ile awon to je ore mi ti ajo ma nse papo
0: ile awon ore yin ni ayin fi nse osuwon te fi nse le yin ni
1: so mo pe bi o ba ma so pe oda ki won tara wa kan foro ti wa kogbon a le foro loro kogbon mo wa wo pe iru awon kan to sele layi ka awon ore mi ti bo de tun sakesi pe o sele lodo awon eyan kokan na o ye ki awa na ka le awa na le safiwe
0: e se suru to ba se be ni eyan fi le onile keyan fi to le re
1: oda
0: nje to wa formula to ba ti se pe eyan le yan mo lo
1: oda ebi ti mo wa lo le ya de mo so mo pe lati bi iti lo bi ogun odun nisin tolorun ti mu kidile iduo so mo pe fe kan tele na lori apata ti kristi la gbe dile
0: yi adupe lowo olorun
1: o sakiyesi
0: adupe lowo
1: o ri pe ogo kristi yen o ra baba lori dile yen. So gẹgẹ bi eko ti won wa mo nko wa ni ile oluwa pe oluran lowo la jo je fun ara wa mo wa woye pe mo wa fi mo fi gbogbe segbe to sele layi ka mi na e ti mo wa gbiyan du lati so lele
0: e ya si bi e ba n ya si
1: e bi ti mo fe so lele sorry kemi nikan mo daya ko bukata yen ti poju mo fe ki wo na lawon bi kan ti wo na o ti ma ran mi lowo o ti mo ran mi lowo
0: e se aran yin lowo tele
1: o ya to sira won so mo pe tele gbogbo awon mo lo lewe owo mi lo tin wa olo na ni isagbara mi
0: owo ta ni o ti wa wa tele
1: ati eleda ti e na to npese ka san wo leyi na so mo pe emi na ni
0: ta ni owo ta ni o ti wa
1: olorun ni ko ri be a je amunu leyi owo mi na ni
0: ori yin o ni diru
1: so ma gbogbo awon bukata pepepe to tun yi awon arin ajo yen na ka mo wa wo pe igba mo wa joko ti mo wa pe aronu mi ti mo podo fi mo wa wo pe nbo ni yawo mi ya de bona ti fe ma fowo kun fe mi na ti o le je oluran lowo fun mi mo wa wo pe oda ibi toro de duro yi ka jo joko ka wa jo yanju oro to be nle yi pe bukata yi o mo fe ye kuro lori die awon bi ti won na ti le mo ngba to je pe won na nsise awon bi ti won na ti le da si oro to lonu idile yi ti gbogbo o fi dun ti gbogbo kan si oni mo se a pe o sori awon bill ti ai mo ma n to ma ju fun mi yen oju wo ni won fi wo ko lo se fe ka gbe ti o di je pe mi nikan ni mo ma gbe eru yen sori to rorun wo be ka to gbe tebi ka to gbe tara ka to gbe tore
0: eju
1: kese popo ju na o
0: eju tore le eju ara le ke koju mebi
1: kese popo ju o but ona wo ni won na fe gba lati mo fi ran mi lowo ninu dile e ti mo fe ko ka jo joko ka jo yanju niyan
0: baba debo
1: o mo pe ti wa la ba po ju lorun ope ope le kan
0: baba debo
1: ti wa la ba ti po ju bayi o kan ri to pe yo se ge
0: asipa owe asipa owe ni gbogbo yen ne ba ti fe kan se le mo sori sirisi e gbo baba debo emi o mo tun mo ten so o ya ke so kun na ko ye mi rara
1: oda oda
0: ko ye mi kankan
1: mo ti mo pe
0: ba lo ye mi ro mu
1: mo ti mo pe to ba fe sabosi bayi lo mo nlo awon ogbon yen mo ebi ya debo temi ni
0: mo lo ro ye mi
1: olubun mi alake mo mo dada ti mo gbiyanju lati so leleyi o ti mo gbiyanju lati so ni pe oda lati seju ka wa jo pin
0: kini
1: ka jo pin bill yen a jo mo pin
0: pin kini
1: sori boya tebe ba sanwo ile iwo mo sanwo na
0: nibo
1: ti mo ba sanwo school awon omo boya onje enu le iwo ma gbe
0: nijo wo
1: o ti bere na ni
0: eyin o fe kan se rara
1: abati dofin nu le ni yen abati dofin ninu le
0: abati
1: dofin ni
0: baba debo
1: o ti dofin ni
0: ma gbe katikati kan wa o
1: sorry ka kan tolorun ra pese fun wa yen to ra pese fun wa yen so ti emi ba ra tebe ba fo ile lose yin to ba di ose to nbo iwo na ma fo ile wa fe ko sinu e
0: duro ten so o din dun lenu yin
1: ki do din dun lenu mi se o ri pe orun mi ti n gun ni
0: alaife kan se
1: ni orun mi n gun
0: Aláìfẹ́ kan ṣe ni.
1: Ìgbà tí mo lọ síbi iṣẹ́ làwọn ọ̀rẹ́ mi wá pè mí, àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ wọ́n ni bàbá Adébó kí ló ṣe yín tó yín ọrùn yín ti ń gbẹ.
0: Ẹ sọ pé wàkúwà tẹ̀ wá kiri ń ta ló mú kọrùn yín ó gbẹ.
1: Mo wá sọ fún ọmọ ni ìyá Adébó ló fẹ́ pa mí, wọ́n lọ́nà wo mo wá ṣàlàyé wọ́n ni yóò ṣerú ẹ̀ mọ̀. Sórí ìyá Adébó ló ti mo fẹ́ lè ṣe ni pé tí èmi bá sanwó sùkú àwọn ọmọ ìwọ fọwọ́ mú o bá ṣe máa jẹ́ nù ilé.
0: Òsín tó jẹ́ bẹ́ẹ̀ jáde ẹ̀dẹ̀ lanu ẹ̀ mọ̀ jẹ́.
1: Àkílò ẹ̀ tí mi ò ní jẹ.
0: Ẹ jẹ.
1: Ṣé màá wá fún oúnjẹ sẹ́nu owó máa padà ní.
0: Aláìlójúsí aláìlójúsí.
1: Kí ló fẹ́ mú bẹ̀? Kí ló fẹ́ mú bẹ̀?
0: Mú kí ni?
1: Sọ ma pé èmi ni mo ti fà látilẹ̀.
0: Kí lẹ fà?
1: Sórí ìgbà tó ti kó wọnú ilé ọ̀dọ̀ mi.
0: Ìlàwó lẹ fà.
1: Ló ti yẹ kí n fún ọ ní bíìlì pé Yadebo èyí ni bíìlì mi nínú ilé yìí ilé tuntun tá a ṣe bẹ̀rẹ̀ yìí. Pé láti ìṣẹ́jú ìlọ ìwọ ló máa ra àwọn oúnjẹ sínú ilé. Èmi ni màá máa sanwó ilé. Ó ti yẹ ká ti pín. Ṣùgbọ́n mo wá sọ́mọ ìfẹ́ tó ti rùbò mi lójú yẹn kò jẹ́ kí n mọ kò jẹ́ mọ bó ṣe ń ṣe mí. Mo wá rí pẹ́rù yẹn ti pọ̀ ju Yadebo ó rí pé mo ti rù lọ́rùn.
0: Tẹ́ gbọ́.
1: Mo ti rù lọ́rùn.
0: Tẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹyin lẹ́mọ tẹ́ rùbà sí àlẹ́ rù ni. Ṣé ẹ máa gbọ́ nǹkan tẹ́mi fẹ́ sọ? Aláìfẹ́ kan ṣe ọkùnrin ló mọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Wọ́n tọ́ ọmọ tóbi bá tó lọ́kọ́ kán jẹ́ olọ́kọ ni. Àti gbéyàwó bímọ ṣé àti nídìílé ṣé wọn sọ wípé tí ò lè ṣiṣẹ́ apá ẹ̀ ló wà fún ni. Ibo la ti ṣé ibi táyín ti wá láti yín pin.
1: Yadebo ọmọ táyé ń bí lọ ayé ń pọ̀n ó tí mo máa ṣe tá a máa ṣe nù ìdílé tá a fi máa gbádùn ara wa ni pé kẹ́mi bá ti gbé bùkátà díẹ̀ kí wọ́n náà gbé díẹ̀.
0: Bàbá Adébó.
1: Àjọ máa gbé ní.
0: Bó o bá ti tó ṣe.
1: Àjọ máa gbé ní.
0: Bó o bá ti tó ṣe
1: fílẹ̀. Ẹnìkan ò ní pàdékan o.
0: Àwọn ọmọ orúkọ rẹ̀ ló ń jẹ́ tó o bá ti tó ṣe kó fílẹ̀.
1: Ẹnìkan ò ní
0: pàdékan. Kí ni ẹnìkan ò ní pẹ́ nìkan ṣé owó mi ò máa já sínú gbogbo owó bùkátà.
1: Owó
0: wo
1: ló ń
0: já síbẹ̀? Wo bàbá Adébó ìrojọ́ mo ti ẹ̀rọ bọ́rọ̀
1: gidi lọ́rọ̀ ọ̀rọ̀ tó fẹ́ lẹ̀ yìí kì í sọ̀rọ̀ ìjà kì í sọ̀rọ̀ ariwo sórí ìwọ ló jẹ́ kó bá jà lọ wọ ló jẹ́ kó bá riwo lọ ohun tí mo ń gbìyànjú láti sọ nílé o gbọ́ mi ó yẹ kó o gbọ́ mi yé.
0: Èmi ò gbọ́
1: rọ̀ bẹ́ẹ̀ nígbà tí mo wọlé tí mo máa gbọ́rọ̀ yẹ kalẹ̀ èmi ò gbélẹ̀ nígbè ìjà. Mo ń sọ pé ọ̀nà wo ni wọ́n náà fi máa support mi nínú ilé yìí.
0: Ọ̀nà wo láà fi support yín tẹ́lẹ̀ kí lẹ̀ ń wí. Ṣé mi lè ṣe ẹ̀ ní sanwó sukú ọmọ ni? Ẹ̀ ní sanwó ilé ni? Ẹ̀ ní roúnjẹ sílé ni? Ìjọ tó bẹ̀ ń tán táwa ń fowó ọbẹ̀ lẹ́ǹkọ́.
1: Ọbẹ̀ wo ló ń fowó lẹ̀?
0: Ìjọ tí wí àwọn ọmọ tán tá ń ráwèé tá a sọ fún yín kọ́ exercise book tá ń ra. Ìjọ tá ń ra pencil tá ń ra bí
1: yóò kọ́. Yàrá tí mò ń ba iṣan kọ́ nìyẹn.
0: Ó wọ́n kùnrin mọ́ Yọmí lẹ́nu o.
1: Sọ ma pé ìwọ náà ń gba owó oṣù.
0: Ìjọ tẹ̀ ń yáwó tẹ̀ dá padà kọ́. Ìjọ tẹ̀ ń yáwó tẹ̀
1: ọgẹ́tì mi o máa kówó yẹn kalẹ̀ báyìí èmi náà máa kó tèmi náà máa kó kalẹ̀.
0: Èèyàn aláyẹrẹ kan rèé ọlọ́kan jọ.
1: O máa kówó ẹ̀ kalẹ̀ èmi náà máa kó tèmi kalẹ̀.
0: Owó àwọn mélòó.
1: So a máa wá yọ a máa wá gé owó yẹn sí méjì a máa gé sí méjì àgé tọ́dọ̀ ẹ a máa gé sí méjì àgé tèmi sí méjì a máa papọ̀ ohun tó bá ti ká náà la máa lò fúnulé. So ẹnìkan ò lè pa ẹnìkan nulẹ̀ kẹ́nìkan máa sara kẹ́nìkan máa wá rù sọ́rí dídó ní tí mo lọ ọbàpá lọ patí kan patí yẹn ni wọ́n sọ fún mi pé ṣe rí bàbá o bùkátà dúlé lọ́pàá. Mo wá ń bèrè pé bùkátà dúlé wo lọ́pàá. Wọ́n ní bọ̀ jẹ́ pé òun náà ni rú òun náà lata òun ni gbẹ̀gẹ̀ òun ni kiri kan òun ni kiri kan bóyá wọ́n ti wọ̀ lọ́rùn ni. Wọ́n ní pé kò ìyàwó sọ̀pọ̀ mo á ní ọ̀dà ibi ọ̀rọ̀ dé dúró yìí èmi ò sì fẹ́ kọ́rọ̀ mi ọ̀dà bí ọ̀rọ̀ bàbá o. Jẹ́ ká jọ jókòó ká jọ ro ti bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ pẹ́ńsù. Kì í sọ̀rọ̀ pé lẹ́kọ̀ọ́kan nígbà tí ọbẹ̀ wá tán mo wá mówó ọbẹ̀ wá bẹ́ẹ̀kọ́ àjọjókòó ni àwàjọsọ kí ni wọ́n fẹ́ ṣe kí lèmi náà fẹ́ ṣe tí gbogbo onúlé yóò fi dáa tí ó máa dùn tí
0: wọ́n tọ́kọ sí. Ẹ gbọ́ gbogbo tẹ́ ń sọ yẹn kò tiẹ̀ bá mi ń lé. Bóò la ṣe fẹ́ ṣe o àwọn ọmọ wọn nípẹ́ parí ẹ̀dáàmù wọn ò gbọ́lidé o ṣé wọn ò lọ́dọ̀ girama ni àbẹ́wò ṣé gbogbo tẹ́ ń sọ yẹn kò bẹ́ mi ń lé gbogbo náà ti ń ṣerú ẹ̀.
1: Ọ̀sẹ̀ tó lọ lọ́hùn lálọ́ tún mẹ́sẹ̀jì mi pé ká mọ́ gbàgbé o. Sọ ma pé ó lé kí ìbáyọ̀ sọ rẹ̀.
0: Tí ẹni sanwó
1: lé. Tí ẹni sanwó lé. Tí ẹni sanwó lé. Tí ẹni sanwó lé. Tí ẹni sanwó lé. Tí ẹni sanwó lé.
0: Ẹni
1: sùn. Lálọ́ọ̀dù tí mẹ́sẹ̀jì mi ó ń kí mi lọ kí mi bọ̀. Mo mọ̀ pé owó olé ló tún béèrè.
0: Bàbá
1: Adébó. Owó sùkú àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ lẹ̀. so ma pe won ti tun won ti tun a ti tun nilo lati tun sanwo school won
0: baba de bo se suru wa sanwo school kankan mo te tin saran ni won ta yan se danwo lowo
1: e o ti mo sa nso fu e ni ko gbo awo la se ma joko ta jo yanju e
0: yanju kini e gbo be ba ndagbe e ni sanwo le be la ya te lomo e mo da won e ni sanwo le
1: e bukata yo ni po to
0: be ba ndagbe e ni jeun
1: e bukata yo ni po to be
0: be ba ndagbe e ni se n to yo se se fun ra yin
1: bukata yo ni po to
0: be e ti to ni yawo
1: e ah e ti to ni yawo ni mo be 40 odun 20 years
0: dale n bo
1: e mo marriage
0: e ti to ni yawo e mo n to se yin
1: to ba mo mi yan pin ni mi suba ti mo so fun e ni pe o ti mo so ori pe mi o ja ka jo yanju ti be nle ni
0: ile yan
1: e se pe kade kan ma oru kade kan ma sara kẹni kan ma toju owo pamọ kẹni kan ma wa ko ma laagun ko ma roro arun fe ku
0: eyin le mo nto mo yin te
1: bi oro dedu oyin ni so ye ki pe gbo o so ri pa awon ara ile gan tin gbo awon eyan awon ta jo ngbe ayika won tin gbo oro ti a so yi oro to ye kara ma so labenu o ri pe won tin gbo bayi
0: eyin le pa go oyin gbohun mi nu
1: eh awon ara ile na won tin dogbon fo to ra won pe to abi eyin ara adugbo ko la wa fe se e wa ba da soro ti be nle iyawo mi lohun oran lowo mo ti ru mo ti ngbe awon eyan pe se nkan kan mo ni nkan ko se mi eru ya de boropo ju mi lo e gba mi lowo re yin ara le e gba mi eyin ara adugo e ba nba ya de bo soro
0: eyin e mo nto nse
1: mo ko ti ya de bo e wa ju mora magi e ojo ti obe tele kankan e mo ba yin ra e se yawo lowo mi ri e se won na wa ni bi awon ara le kan ba ko ba da soro yi
0: baba debo e to niyawo nle o
1: e to niyawo
0: le o
1: o ti da
0: ke ya pedo foro yin ke ronu yin jile abe wa gba mi ni eyin eyin ebe gbo ki baba debo nso lenu yi ka ba le le ko ma ah
1: awon ti o ba nbo so
0: lo le o
2: 0916893 1000
0: hello hello yes sir
2: e kuro le
1: sir yes sir
2: Eku eto.
1: Yes sir.
0: Ana lo nto.
2: Baba debo.
1: Yes sir.
2: Iya debo. Baba debo, eyin ni mo noro nfa so. Eyin ni mo ni ka soro. Lo te ti se pe eyin la mo ni lo ni ti e ko akoko je.
1: Iyawo mi ti fe pa mi orun mi ti ru mo ti ru mo ti ngbe.
2: O ke ba ri nta. An se ke gbe wa si mo ni ti.
1: Eh gba ti awon ore mi ti yawo won ran won lowo ti awo temi sara
0: egbon ton fe gba yin moran jare
1: so oro mi lo
2: so ku se ni te ba ti e ma se o ni to se je ke gbe kan je e lo de ni mo go olorun ke se ma ma gbe kan le fun yawo yin ati pe eni lo fe ma be olorun ko lo je ke le to eh ba le ni yin si
0: ah a da fun yin baba mi
2: Ife iwa te ba wu si lo ma je ran yin lowo te ba wu wa kaja si te ka ma si ki gbogbo nkan ti o je ti iyawo eto omo to ri pe eni ajo owo yi le ma si jasi ṣugbọn ri pe kii se won le fun igba kankan emi se ni to ma sọ fun won nkan to n ran yin lowo ọlọrun a jile yin ni ọlọrun a fun ilọgbọn ọlọrun lati ju iye ajebo
0: sa. Mo ń gbọ́ yín sá.
2: Ọlọ́run ọ̀tá mi ní ẹni ti ẹrù ẹ.
0: Àmì.
2: Iṣẹ́ orí kò ti kélẹ̀. Màdám la pe ẹ̀yin màmá wa. Àwọn ọkùnrin làdá. A ní àwọn ọkùnrin làdá. Ẹ̀yin lẹ màdá mú. Ẹ̀yin lẹ màdá mú. Ẹ máa tú ẹ máa rọ̀ náà ni.
0: Ẹ ṣe bàbá wa ọ̀rọ̀ gidi lẹ́yìn sọ bàbá de bóyá eléyìí mọ̀ fẹ́ kàn sí ẹni tí ò tí tó láyà ńlé. Ẹ wo àwọn nọ́mbà tẹ́lẹ̀ pé wá sí ni 0916893 1000.
3: Ẹ̀ṣẹ̀ Yes, ma. Ewo, ya de go e ma e fro ba de go. Ah, eh aye ati gan ni ke awon baba yen lu ku ton ni gugu e. Ni okan ku ri nkan se o. E mo economy la aye ta wa e. Awo owo se yin ba iwo go le nko ti.
0: Mo ra lawa.
1: Into ju owo pamo.
3: Ka ku ni ko le danu ko se ogbe le yo. Ah, e mo ko se economy bu to o. E try ke ma e pa awon baba de go ki ko ati wahala ma ro lorun. I'm going to ask if you want to call you. You know, so I won't be your poor at the city for talking about you.
1: Bad,
3: you are alone. I don't mind if you are just alone. Am I ever?
1: E se go sir.
0: E se go sir. Awon te soro ni. Baba de bo to je pe owo to fin se faji ojo owo tin na sile lo.
1: Oro gidi ni o nbe so yen.
0: Owo to fin se faji ojo owo to na sile lo ta ni alaife kan se baba de bo jare. Eh eh. Alaife kan se baba de bo 0916893 1000. 0915333489 tabi 0911333893. Hello. E kura le sa oruko yin ati te tin pe wa.
3: O lati wa o. E je ma e fa ba ti ku na o. Eh. E dai tra ni ye ri de ti ra ri aye ti o bu la wa o.
1: Abi e se go ni
0: sa. Eyin o ba wa gbe le. Ta lo ta ni o ran lowo.
1: Oro gidi ni won be so
0: yin. E be lowo e laarin osu e mele lo ko wo obe sile. Baba de bu alai ni kan se
1: ni. Mo ti ru lorun orun mi ti gbe.
0: Hello, e kura le.
1: O sara mo mi lowo.
0: Awon eyan gidi lo fe bo wa soro yi
1: o. O sara mi gbe.
0: E kura le ma o, e kura le sa.
4: E kura le ma.
0: Yes ma, oruko yin ati te tin pe wa ma.
4: Ola suju lati apata.
1: Yes ma.
0: E seun ma.
4: Suru lo gba o.
1: Hmm.
4: Eto ibe papo oko ataya suru lo gba.
1: Hmm.
4: Oko ni lati ni suru fun yawo. Yawo na le di ni lati ni suru fun oko. Ka teri ba funra wa ni bibeli ko wa ni oro Olorun ko wa.
1: Hmm.
4: Ni aba ti won ba fun yin je ko teyin Olorun.
1: Hmm.
4: Eh ki baba wa na won ma o ma se sita ti ile lo ni ile a tin kesho road ni akoko e ko to toju ile na se to toju ita den ni oro Olorun se ko wa e se sa
1: e se goba
0: e se ma se ri baba de boyi ko se kan awon to se ke ran ya baba de bo lowo ta lo so pe ran lowo owo to na lori faji je wo so ti fomo kan so mo kan se o ti go mo mo kan lowo nta so mo kan ti go mo lowo nta lo se ngbe lorun
1: ani mo lo pati yen
0: je wo baba de bo so mo kan ti go mo lowo nta ni ka mo ya wa ta ka ti mo ye ta da bayi 0916893 1000 0915333489 tabi 0911333893 ko so boya mo kan ti go mo lowo
1: owo lo pati
0: o je wo
1: mo ba ri mo ye to njo ki njo ti so wo bayi mo ba ba ma to njo yi ko ni iyawo baba wo lo na ni ah won ni wala lo pa baba ah ma joko mo wa paro
0: mo mo lo wa nbe to fun
1: ko wala lo pa baba
0: abi baba lo para e
1: emi ru ya de bo sara o sara ah e gba mi lowo e
0: e so fun
1: baba ya to ba mo pe o ma se ni ko so fun mi
0: duro baba de
1: bo yi ka jo pin ni
0: baba de bo je wo se mo kan ti go mo lowo ni hello ah e ba tun ipe mu 0916893 1000 0915333489 tabi 0911333489 bo mo ba ti go mo lowo ni ko so
1: ko so mo kaka to go
0: o ti gba penalty wo throwing soro so mo ti go mo
1: tori
0: loru lo sa mi kan lo se lo ti ye phone wo so mo ti go mo lowo
1: ironu lo fe pa mi
0: ironu ta ni o ironu ta ra
1: mi ironu sun o se keta ni ti ironu sun
0: owo ti baba adebo fi nse faji nta en ti o baba agbele ni se mo pon laro ni ka oju kini kan lo ni baba adebo ko ba bere ijoba e mo ko mejo ro to ba bere ijoba e yo rojo

0: Hello.
1: Hello.
0: Yes, yes sir.
1: Yes, sir.
2: Látọgún ọdún tí mo ti fẹ́ ṣẹ́ nígbà mo fẹ́ tẹ bá ní bó ṣe rí.
0: Àṣírí ẹ tú.
2: Nígbà o.
0: Àṣírí ẹ tú ṣóò mọ̀ pé àwọn sáré
2: pẹ́yẹ. Mo ti bọ́ tó ti sanra tẹ bá ní bó ṣe ń dán.
0: Ó bá rúgbó lọ́jọ́ kan lórí gákíà. Ṣé o ṣé àwọn sáré pẹ́pẹ́yẹ kọ́ ló náwó fún?
2: Ẹ bá ń bí léèrè pé ṣé mo rí pẹ́pẹ́yẹ kankan.
0: Àwọn sáré olóngìnì ṣáwọn kọ́ ló náwó fún?
2: Olóngìnì tí wọ́n sọ ṣó lè
0: tani mo jẹ n dakọ
2: o
0: tó fi 20,000 ránṣẹ́ sí lánàá
2: o tí mo sá bẹ sọ tẹ́mi tí mo sọ èmi babadebo ọkùnrin mẹ́ta
0: babadebo mi ìsinlẹ̀
2: èyí tí mo sọ o ni pé àdúgbò náà àjọ ọmọ ẹgbẹ́ bùkátà ni
0: o bó ba ti lè dàgbé kó o sọ fọlọ́n pé o lè dàgbé
2: gbogbo ilé àwọn ọ̀rẹ́ rẹ ni mo dé
0: olóòníjórì yóò dìrù bó bá sì fẹ́ jẹ́
2: ẹnìkan pa mi
0: bó bá sì
2: fẹ́ jẹ́ orí kó o rí.

0: ọ̀rọ̀ yìí ni ó jọ bí eré bẹ́ẹ̀ kò ṣe eré ó sì jọ bí àwàdà kò ṣe àwàdà orin tá à ń gbọ́ lábẹ́lẹ̀ olùrànlọ́wọ́ náà la jẹ́ fúnra wa ṣùgbọ́n ẹni tí ó bá ràn yàn lọ́wọ́ èyí mú ti pa ọ.
1: Ṣé àwọn ọkùnrin bí bàbá Dìbò wà tó máa ń fagídí mú obìnrin?
0: Wọ́n wà ó, ò tí ì láwọn tí ó pin ìwọ mọ́ sanwó àbí mọ mẹ́ta ìwọ sanwó skuul eléyìí èmi ó san tìyún wọ́n wà dáadáa. Ẹ mo ẹ ó yà àwọn èèyàn bí bàbá Dìbò ó mọ̀ wọ́n.
1: Ejò mọ̀ pé àwọn èèyàn dẹ̀ tó fẹ́ dá sí ṣùgbọ́n tọ̀ ejò mọ̀ pé kì í ṣe tó dà kì í ṣe tó dà fún ọkùnrin láti fi agídí mú ìyàwó ẹ. Ọgbọgbọ́n lèèyàn máa fi mú obìnrin nù lé ọgbọgbọ́n ni nígbà mi wà gan dìá kò dẹ̀ rí pé kinní yìí bó ṣe ń lọ yìí apádẹ̀ wàá kún mi ṣé mo sáré rí nǹkan kan lọ́dún ẹ̀mẹ̀ yẹn. Ọgbọgbọ́n ni ikùn nípa mi gan wà tó jẹ́ pé ẹ ti mọ̀ pé ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ wá wò pé ọ̀nà wo mo fi lè mú kinní yìí lójúmọ́ra èèyàn lè wo nǹkan kan mìíràn tó máa dùn mọ́ nù kankan tàbí bí àwàdà kẹ fi wọlé sí la kìnìkan yọ gbogbo yòókù kalẹ̀ díẹ̀ nípa nínáwó ọ̀fẹ́ síra ẹni ọ̀rọ̀ àlàáfíà ìjẹ́ mọ̀ pé ohun tí a fẹ́ fagídígbà yẹn ìrọ̀rùn láàmú gbà ṣùgbọ́n tó bá ti di pé ẹ fẹ́ pa mí kìnìkan ìlú ọkọ̀ yọ padà dàrú ni so nípa tílé bá dẹ̀ ti dàrú ohun tí a fẹ́ kọ́ ṣẹlẹ̀ kò ní lè ṣẹlẹ̀ mọ́ ọkànnù ìkejì wá ni pé a wà fẹ́ di ìdílé wa síta.

0: ohun tí ọ̀yẹ káwọn èèyàn mọ̀ nípa wa wọ́n bẹ̀rẹ̀ sí wa mọ̀ mọ́ bẹ́ẹ̀ abẹ́ rí kò tó bá léṣe òríyàwó náà nǹkan àti fira wa àní fira wa ṣe lẹ́yà ohun tó wá tó dàbí ẹ̀ ni pé tí mo wá ń wò ni pé ṣé mọ̀ olùrànlọ́wọ́ la jọ jẹ́ fúnra wa nínú ilé ò nílò pàṣẹ pé bíìlì láàrin ara wa ò nílò àjọ wa láti jọ ran ara wa lọ́wọ́ ni ṣùgbọ́n nǹkan tí mo wá fẹ́ bèrè lọ́wọ́ ti ẹ lélẹ́yìí o ǹjẹ́ ìjọ gbójú mu láti jẹ́ pé ká máa pé bíìlì náà ojú wo ló fi wò ó.
1: O ṣeun làkàyè rẹ kò ní í bàjẹ́ ṣé ẹ rí ẹ mọ̀jẹ̀ àtanra wa jẹ olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa ń tòótọ́ ṣùgbọ́n ẹni tó bá fi mú baálé ilé ti ń pín ojú ṣe irú baálé ilé òun kò tó baálé ilé ṣe kò tó gbangba sùn lọ́yẹ́ ìyàwó bó o bá fìfẹ́ hàn sí ìyàwó tá a bá ní àwò àṣẹ ọlọ́run ọba ó ní o fìfẹ́ hàn sí ìyàwó rẹ bó o bá ti fìfẹ́ hàn sí ìyàwó tẹríba ìwọ fúnra rẹ gan kò ṣe wà wá sọ fún pé nǹkan báyìí ó mọ̀ sí àmọ́yé àwọn obìnrin tó ṣe pé mo kàn wò pé bí dádì wà lẹ́nujọ́ mẹ́ta ó dàbí pé sáfẹ́rẹ́ àwọn bùkátà kankan wọn á ti gbé e láì tí ẹ sọ̀rọ̀ ṣé ò ti rankan lọ́wọ́ ṣùgbọ́n ọkùnrin tó bá yọ lójú kòkòrò ni ó mọ̀ sọ pé owó rẹ̀ kò wá jẹ́ apin báyìí olójú kòkòrò ọkùnrin ni ó yàtọ̀ sí pé ojú olójú kòkòrò irú ọkùnrin bẹ́ẹ̀ ó ti sọ iye ara ẹnu ṣùgbọ́n náà ṣe dáwọ́ obìnrin ẹnu wa mú ọkùnrin tó bá ti ṣerú ẹ ó ti iyì ara ẹ ó ti bí káníyàwó rẹ gbé sókè báyìí ó ti gbé rẹ sílẹ ó ti wọ rẹ lẹ kọ tó ṣe kí ni ó lọkùnrin míì bó bá yá yóò ní ẹnu òun ò káyàwó òun bó lẹnu ẹ ṣe fẹ ka ńgbò ó ti wọra rẹ ńlẹ jẹ kó yẹ pé ojúṣe yẹn fúnra ara ìrànlọwọ yẹn fúnra rẹ láṣẹ láì ṣe wípé òun sọ pé ó yá ṣe báyìí bó bá ń ṣe báyìí ó kàn yẹ ìyá ara rẹ ni. Obìnrin tó lóye dáadáa yóò mọ̀ wípé ó dàbí pé ó sáfẹ́rẹ́ àmọ́yé nǹkan tóbìnrin mi mọ̀ ṣe èèyàn ọkùnrin kan sọ ó ní bóun bá dé ó ní lẹ́yìn táwọn ti gbalé àwọn ti ràga sílé àwọn ti ṣe gbogbo ẹ̀ pé òun ó délé ń gbà mí òun ó rí pé gbogbo ilé wọn ti ṣe lọ́sọ̀ọ́ eléyìí wọn ti rà síbẹ̀ òun kọ́ lòun fowó òun lẹ̀ ìyàwó òun ló ṣe é báwọn ọ̀rẹ́ ń bọ́ wálé ó mọ sọ pé bílé rẹ ṣe rí ó mọ rẹwà púpọ̀ ó mọ ṣe kíní inú náà mọ dùn pé bẹ́ẹ̀ni kíní yóò wọ́n o òun ò sì mọ iye tí ìyàwó òun fowó ẹ̀ ṣe ṣerú èèyàn sáà ni ò rọkọ lọ́wọ́ àwọn ọmọ mọ àwọn ọmọ lọta òun ò rí pé àwọn ọmọ wọn wọ bàtà tó ṣe dáadáa wọn wọṣọ tó ṣe dáadáa òun kọ́ lòun fowó rẹ̀
0: bẹ́ẹ̀. ọ̀rẹ́ wa kan sọ̀rọ̀ kan a kan sáà rí mọ́tò yẹn ní díẹ̀ tó ń wà pa ọ̀rẹ́ ẹ mọ̀ kó oríire ti kíní olóríire náà ni oríire náà ni àwa ń sọ̀rọ̀ lọ ó wá ní òun kàyọ sọ ni ìyàwó òun ló ra mọ́tò yẹn sóun nídìí mọ́tò tó wọ́ ti 50 million àwa agbẹ́kẹ̀lẹ̀ kọ́lọ́ ní kó wọ́n dáwó yẹn padà ó ní rárá òun dádì wa òun rà fún yín ni irú àwọn obìnrin kan náà wà bẹ́ẹ̀ ìjọ mọ̀ pé bá a ṣe ní àwọn nǹkan tó dáa nígbà míì náà àwọn obìnrin míì náà wà tí wọn kì í fi ràn kọ́ lọ́wọ́.
1: bẹẹni àkùrọ àwọn kan wà tó ṣe pé sí nǹkan náà tọmọ lè nílò kí bàbá tó dé wọn ní rà wọn ló wú ẹ lọwọ kódà kó ṣe pẹ́ńsù báyìí wọn ò ní rà á ṣùgbọ́n rú ẹni bẹ́ẹ̀ aṣeníṣera rẹ̀ ni aṣeníṣera ẹ̀ ni àwọn ọmọ yìí náà wọ́n ríran ẹ rọ ọmọ míì ẹ mọ̀ bẹ̀rẹ̀ péjọ ṣé ìyá rẹ̀ ò sí mọ́ ni ẹ mọ̀ bẹ̀rẹ̀ dádì mi ń gbò ti rí ojúṣe tí bàbá rẹ̀ ń ṣe ó rí pé ìyá àwọn kò lè fowó bá bàbá wọn ṣeré káwọn ti ẹni mọ mi ò wọn ní amú 1000 wà ń skú kí dádì wọn tó dé kò lè fi lẹ ṣerú ọmọ àwọn ọmọ bẹẹ ṣé wọn wà pọn ya wọn lé lọ títí.
0: ìjọ mọ pé arákùnrin kan sọrọ láìpẹ ó ní ìyàwó òun ó ní bó ṣe ń ṣiṣẹ tó ní kí n ràn án lọwọ ó ní ṣùgbọn òun ọmọ ibi tí ń dàwó sí.
1: ṣerú ẹni bẹẹ ṣe mọ pé rú nǹkan báwọn náà èèyàn ò bá wọn délé ọ̀rọ̀ lọ́kọláya sì ni ó ṣòro ó dá sí.
0: gẹ́gẹ́ bíi tá à ń sọ ìyàwó náà sọ tiẹ̀ ó mọ̀ pé àwa tí a bá jálárì ká a gbọ́tọ̀ tó a gbọ́tọ̀ sí ìyàwó sọ tiẹ̀ ìyàwó ń sọ wípé òun ló ni bùkátà ọkọ wa ń sọ pé ládùúgbò ọmọ bíi márùn kí ni tí mo fẹ́ fàyọ ń bẹ̀ pé wọ́n gẹ́gẹ́ bíi obìnrin gba àwọn obìnrin tí kì í ràn ọpọlọ gba wọn nímọ̀ràn
1: sọmọ pé mo
0: sọ a ti sọ tàwọn obìnrin tó dà.
1: mo ti sọ mo ní ọkùnrin bó bá fẹ kíyàwó ẹ ràn lọwọ hùwà tọ ọpọ igba oni ntobirin mi ri
0: ṣugbọn
1: obirin mi le ma so ṣugbọn ni ntobirin mi ri ṣugbọn amọran ti ma gba eyin iya wa na ni pe eh bo ba se pe won ja larin ka eyin e se ti n folohun e se ti n folohun iran lowo ta gbara yin ba ka e mo se eh ki gbogbo e fi le da ni ka fowo wewo na lowo fi mo koju ba nlo
0: ebi na o fi kun ko to ni pa mo lo a mo lo le wa eyin ya wa emi o gba yin moran e ma woju baba ke to ran lowo e ma woju e se ri yoba ma npowe kan won ni agbomo jo lo ma moju eni ba toju omo ni o jeri omo o
1: be ni koju be le
0: e o si jeri omo e ma woju baba baba se o ko se o nte ba ni lagbara e fi ran lowo nipa be to mo lalubarika alubarika o mo gori se
1: yin o wa tumo si baba mo fe kan se
0: a mo gori dile yin
1: so ngbo yin o wa tumo si baba mo fe kan se to mo pa awon baba kan wa won fe kan se
0: e fun eyin e furupin sinu dile ti yin e mo je ko mehe e mo wo to kan yin o tori pe te ba ti le kawo gbera oto ni bi te mo nawo si eran ti peyin le bi awon omo yi o lagbara olohun e jeri awon omo yin awa baba ninu odile ta ko nilo pa nfa gidi gba nkan lowo yawo wa gba ta fe jo kini anana a mo gbon ta da ta fi mu mara to fi di po gba fun wa abi a mere ta sa leyin re femi ma toju e ta do bale ta se gbogbe iru ogbon na ja tun lo mara won ka fi mo mu won mara ka mo tu won o ti won fe se won o se ni rorun na ni e mo ja fagidi gba ta ba tin fagidi gba a n fe dile a n tu asiri dile wa sita na lo idile wo ni daru e ja jo fowo so wopo ninu idile wa eh idile wa yo je dile alayo lagbara eledua
1: gbandagbere fun
0: to eyin ololufe wa wa lodo nu lagbara olo a pade lose ti nbo oruko mi o yi pade mi na ni sunday omode jo bi o di gba kan na
1: eyin ololufe wa eh won ni bo wa koju si oko ta ba te keyin se o ta to ba ku wo nikan ko tero ara e pa ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ àkáwọ́ gbéra ìwọ̀n bá díẹ̀ tá a bá lè ṣètọ́lọ́rọ̀ wà lọ́wọ́ ẹ̀jẹ̀ a mọ̀ ṣe ẹ̀yìn bàbá wa náà ẹ̀yìn náà ẹ ṣe ojúṣe yín ẹ̀ bá ṣojúṣe yín gómìnà ò bá yàkà yóò wòyìn pé dádì wà tán sá sókè sódò ẹjọ́ wa náà òfin nǹkan lẹ̀ àfobìnrin tó bá jọ dájú obìnrin ló kù torí náà ọlọ́run ràn gbogbo wà lọ́wọ́ lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ a tún pàdé sáàmù ọlọ́wọ́ bọ́tìnì wa ó ṣeun ṣeun mo dúpẹ́ ọlásán ní golden voice on radio lónìí rí ata ọ̀nì cat fi pàdé lórí ìkànnì world radio 89.3 fm ẹ ṣeun ní gbogbo tẹ́ ti ń gbọ́ wa.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ó dẹni. Àmì.

0: Eka leo, akojopo iroyin ile wa lunde se ti gbo yin lati ikoni konga gbọn magbe Wells Radio 89.3 FM ti akale si opopona Alaafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke ni oniroyin yin saju egbon awon koko to wa ninu iroyin na. Ara Tinubu ti paṣọ won ti paṣẹ fun ajọ tun ri si oro number idanimo lorilede yi iyan ajọ NIMC lati se iforuko sile fun gbogbo omo orilede Nigeria won ti wa seto gbedekere lati waye ni opin odun 2026. Ijọba apapọ ti dawo duro lori aba igberoke owo idanwo asejade ile eko girama WAEC ati NECO. Gomina Makinde ti tewo gba awon akeko to nti oluko ti won dola ninu isele ile eko to waye ni agbegbe ijoba ipile orire. Ile ejo ko temi lorun ti deena mo ajo lominira to ri si oro eto dibo yun INEC lati mo se idamo apero igun ti Makin le waju re. Ni bayi egbo iroyin ohun lekunrere. Ààrẹ Bọ́lá Tinubu ti darí àjọ tó mójútó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè yíyún àjọ NIMC láti forúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú àkójọpọ̀ orúkọ nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè yìí ṣáájú kó tó di wípé ọdún 2026 yóò parí. Wọ́n sọ̀rọ̀ ọ̀hún nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí móhùnmáwòrán lónìí níbi tí ọ̀gá àgbà àjọ NIMC Abisoye Koka Odusote tó ti ṣàfihàn ọ̀rọ̀ nípa bí ìdarí ọ̀hún bó ti ṣe jẹ́ lára ètò ìjọba lórí ìdánimọ̀ eléyìí tí ó ṣèrànwọ́ fún ìṣàkóso tó ń ti ìjíṣẹ́ eléyìí tó péye. Koka Odusote ó ṣàfihàn ọ̀rọ̀ wípé àjọ NIMC ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábàáṣepọ̀ lábẹ́ ètò ìrànwọ́ ìdánimọ̀ fún ìdàgbàsókè tó jẹ́ ti ilé ìfowópamọ́ àgbáyé láti yanjú ètò ìforúkọsílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí tó ń ti àrídájú pé ẹ̀ẹ̀kan péré ó ní ènìyàn kan ènìyàn kọ̀ọ̀kan ni kó ṣètò ìforúkọsílẹ̀ náà. Koka tún sọ̀rọ̀ lórí ìbígbésẹ̀ ọ̀hún bí ó ti ṣe ṣèrànwọ́ nínú ìpinnu nǹkan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìtọ́kasí pé lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan ọ̀hún ó ti wà láàrin àwọn ènìyàn tó jẹ́ 200 million níye àti 340 million níye. Igbákejì Ààrẹ Kazeem Shettima òun lónìí ló lọ sojú Ààrẹ Bọ́lá Tinubu níbi àdúrà ìrántí ààrẹ àná tó ti dolóògbé Iyun Muhammadu Buhari. Ayẹyẹ ọ̀hún ló wáyé ní gbọ̀ngàn àpéjọ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tó wà nílùú Àbújá. Ní àkókò ètò ayẹyẹ ọ̀hún, Shettima náwọ́jà ìkíni ìjọba àpapọ̀ sí àwọn ẹbí olóògbé àti ní ìrántí olóògbé pẹ̀lú àtẹ̀jáde ìbánikẹ́dùn láti fi bu ọlá fún Muhammadu Buhari eléyìí tán ṣiṣọ́ lójú rẹ̀ lákòókò ayẹyẹ náà. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rántí pé Buhari ó dágbére fún ayé lọ́jọ́ 13 oṣù kejì ọdún 2025 lẹ́ni ọdún 82 lẹ́yìn tí àìsàn ọlọ́jọ́ pípẹ́ gbẹ̀mí rẹ̀ ní gbọ̀ngàn ìtọ́jú tó wà nílùú London. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìdádúró àbá àtúngbéyẹ̀wò owó ìforúkọsílẹ̀ fún ètò ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama WAEC NECO àti SSCE tọdún 2027. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nínú àtẹ̀jáde kan lónìí látọ̀dọ̀ olùdarí ìròyìn àti alukoro iléeṣẹ́ ọ̀hún Iyun Ìyáàfin Fọláṣadé Borí Owó ó sọ̀rọ̀ nípa àkọ̀ránṣẹ́ eléyìí tó ní àbá àtúnṣe owó ọ̀hún àti bí wọ́n ṣe ti fà á yọ kúrò láti fààyè gba ìdíròrò tó ń ti àtúngbéyẹ̀wò ọ̀rìn kìnìwín lórí ẹ̀. Iléeṣẹ́ ìjọba ọ̀hún wá sọ̀rọ̀ lórí ìbípinnu wọn ṣe tẹ̀lé ìkọlóminú àti èsì ọ̀rọ̀ tán gbà padà látọ̀dọ̀ àwọn ará ìlú tó ń ti àwọn èèkàn tọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ nípa àbá àfikún owó ọ̀hún. Borí Owó ṣàlàyé bí àbá ọ̀hún bó ṣe ní í ṣe pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ yìí tó ń ti bí nǹkan ṣe wọ́n lórí ìnáwó ètò ìdánwò orílẹ̀-èdè yìí àti ìtọ́kasí pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lowó ìdánwò ọ̀hún kò ti yí padà pẹ̀lú bí ìnáwó orí iṣẹ́ ọ̀hún bó ti ṣe ń ròkè tó sì ń pọ̀ sí i. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti tẹ́wọ́ gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n dóòlà nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ahoro ẹ̀sìn ẹlẹ́ àti ilé ẹ̀kọ́ Yọ̀wọ́tà níjọba àbílẹ̀ Oríire bí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń fa àwọn olùkọ́ ọ̀hún àti àwọn akẹ́kọ̀ọ́ náà léjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ti dóòlà wọn. eto ifakale le ijoba lowo ohun owo ye ni office gomina ni agodi loni ni akoko eto ohun gomina makile soro o sapejuwe bi ise edo lo ohun bo se sese pelu ajosepo ati ifowosowopo ijoba apapo to fi mawon omo ologun rilede nigeria ati ajo alaabo gbogbo o wa se ifidani loju ati ifowosoya wipe ijoba ipinle yi yo wa pelu awon eniyan na titi ti ara won fi dape pada bo sipo ninu oro oga agba ile eko ohun yaafin Rachel Folawe Alamu o na soro lori bi isele to sele si won ohun bo ti sele o salaye bi awon ti se jiya ninu igbekun ninu ahama awon ati lawi ohun awon ati won ji won gbe ti won sin se won ni se kuse ege bo ti wa wi o pe won fi aso bo awon omokunrin loju won na won omo to ba tun sunkun nitori eru tabi to ba ti re won yo tun fi ibinu ati iwa ailaanu loju se bo ti wu won Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti rọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò òṣèlú àti àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ yìí láti fi kún akitiyan wọn bí sáà kejì rẹ̀ ṣe ń súnmọ́ àti tẹnubodò láti bá rí àrídájú pé ìjọba rẹ̀ fi ogun rere lélẹ̀. Gómìnà gbà wọ́n níyànjú ọ̀hún lónìí lákòókò tó ń bọra fún Dókítà Táíwò Ládìpọ̀ gẹ́gẹ́ bí Kọmíṣánná Ètò Ìdásílẹ̀ àti Ìkọ́ni. Ó wá rọ̀ ọ́ láti lo àǹfààní ọ̀hún fi sílùú tọkàntọkàn. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ló wáyé nínú àkóránṣẹ́ látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ìgbóhùnsáfẹ́fẹ́ Sulaimon Ọláríwájú Ládìpọ̀ jẹ́ tó jẹ́ kọmíṣánná tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ìlera. Ó tún ti ṣe akọ̀wé àgbà kó tó di pé wọ́n gbé lọ sí ilé iṣẹ́ ìjọba tó ní í ṣe pẹ̀lú ètò ìkọ́ni. Ní báyìí wọ́n ti gbé ọ̀jọ̀gbọ́n Sọ́lìù Adélábù lọ sí ilé iṣẹ́ ìjọba tó ń rí sí ìdókòwò ìṣòwò tó ń ti ọ̀rọ̀ ilé iṣẹ́. Nínú ìpinnu méjì sí ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú Àbújá, ó ti fìdí ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ìdènà mọ́ àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC múlẹ̀ láti mọ́ ṣe ìdámọ̀ tàbí kópa nínú àpérò kankan tó bá ti jẹ́ ti ìgbìmọ̀ èyí tí David Mark yan gẹ́gẹ́ bí olórí alákòóso ẹgbẹ́ òṣèlú ADC. Nínú ìdájọ́ onídàájọ́ Okon Abang pẹ̀lú ìgbìmọ̀ àwọn adájọ́ mẹ́ta wọ́n ṣàfihàn pé àwọn kò rí ìdí kan pàtó láti gbé àṣẹ ìdènà mọ́ ilé ẹjọ́ gíga àpapọ̀ sẹ́gbẹ́ kan lòdì sí àwọn tí Mark ń darí léwájú wọn nínú ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú ìdájọ́ eléyìí tó wáyé lọ́jọ́ 29 oṣù kẹrin. Ó tẹ̀síwájú láti ṣe ìmúdúró àṣẹ onídàájọ́ Joyce Abdulmalik tó dènà mọ́ àwọn aláṣẹ tí Mark léwájú láti mọ́ dá sí tàbí tọwọ́ bọ ìṣàkóso àti ojúṣe àwọn aláṣẹ ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún dìbò yàn. Ní báyìí ẹgbẹ́ òṣèlú ADC náà ti sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lónìí ọjọ́ ajé lórí àpérò ẹgbẹ́ náà àti bí kò ṣe lè ṣe ìpalára fún ìbò abẹ́nú àti olùdíje tí wọ́n fàkalẹ̀ nínú ètò ìdìbò gbogbo ọdún 2027. Akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Bọ́lájì Abdullahi ó fọ̀rọ̀ lédè nípa bí ètò ti ṣe bẹ̀rẹ̀ láti kojú ìdájọ́ ọ̀hún nílé ẹjọ́ tó ga jùlọ tó sì ń fi dáwọn ọmọ ẹgbẹ́ wọn àti alátìlẹyìn wọn lójú pé ìgbaradì ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ètò ìdìbò ọdún 2027 ó sì ń lọ bó ti yẹ pẹ̀lú ìdojúkọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti alẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti darí àjọ tó ń rí sí ọ̀rọ̀ nọ́mbà ìdánimọ̀ lórílẹ̀-èdè yìí láti ṣe ìforúkọsílẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú àkójọpọ̀ ìforúkọsílẹ̀ ìdánimọ̀ orílẹ̀-èdè yìí kó tó di ìparí ọdún 2026. Ìjọba àpapọ̀ ti dáwọ́ dúró lórí àbá àtúngbéyẹ̀wò owó ìforúkọsílẹ̀ fún ètò ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama Wazir NECO àti SSE. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti tẹ́wọ́ gba àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ tọ́dọ̀ ọ̀la nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé agbègbè ìjọba ìbílẹ̀ Oríire bí àwọn ọmọ ológun bá ti ṣe fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n dóòlà wọn kúrò nínú ìgbèkùn. Nínú ìpinnu oní méjì sí ọ̀kan ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú Àbújá wọ́n ṣe àtúnjẹ́rìsí àti ìfìdímúlẹ̀ ìdájọ́ èyí tó dènà mọ́ àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò yan INEC láti mọ́ ṣe ìdámọ̀ tàbí kópa nínú àpérò kankan yòówù èyí tó bá ti jẹ́ ti ìgbìmọ̀ ti David Mark yan gẹ́gẹ́ bí olùdarí alákòóso ẹgbẹ́ òṣèlú ADC. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Welsh Radio 893 lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Welsh Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.welshradio893.com fún ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lé lórí ẹ lè kàn sínú kulò ìkóró ìjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893 2000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ lásán.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Welsh Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà. 89.3 FM, your preferred wholesome radio.

0: West Radio, 89.3 FM, your preferred Usum Radio.
1: Akọ́lá wọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o àfẹ́ǹtí ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ìbàdàn. A kí gbogbo àwọn olùdarí rédíò bí o, a kí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Yibo, ẹ mọ̀ gbọ́ ti Yibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ta Hausa ń bẹ̀ ìnankwana ìnangèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ọ jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùn jẹkùn lọ. A dúpẹ́ pé òkun ìlọsíwájú yóò mọ bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá típẹ̀rẹ̀ lọ́kùnrin, àtẹ̀wé àtàgbà, ọmọdé ìlọ́kùnrin lóbìnrin, oyún inú àṣẹ ẹ̀dí, ẹ máa gbọ́ West Radio 89.3 FM.
2: West Radio 89.3 FM, kọ̀ǹga gbọ́mà pẹ́.
3: Mi ò mọ̀ pójú ogun láyé o, bá má ti múra sílẹ̀, láti ìgbà ìwé ni bá má ti múra sílẹ̀.
4: Báwa ìbọn àtà àti ọkọ̀, bárẹ̀tọ̀ àtọ́ta.
3: Èmi Michael Adé lónìkẹ́ máa gbọ́ West Radio 89.3 FM tó kalẹ̀ sí Olúyọ̀lé ní Ìbàdàn. Ẹ má yí kúrò ń bẹ̀.

0: ilẹ̀ ẹ má yí kúrò. Bells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.
1: Gàgà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, gàgà agbẹ́ má gbẹ.

lọ nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: gbogbo yin pata.
1: Bẹ́ẹ̀ni o káre mọ̀dé yìí gbogbo ọmọ Yorùbá àtàtà. Ọmọ Yorùbá o, ọmọ káàárọ̀ o, jíire o, gbogbo yin pátápátá mò ń ké sí lálẹ́ yìí o. Ẹ mọ̀ kalẹ̀ ní gbogbo òbèkebè tẹ́ ẹ bá ti ń láǹfààní àti mọ̀ gbọ́ mi. Ẹ kalẹ̀ o ní gbogbo òbèkebè tọwọ́ jà àkànnì yìí bá ń fẹ́de láṣálẹ̀ tòní o. Ètò tẹ́ ń láǹfààní àti gbọ́ lọ́wọ́ ti ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ti ń pọ̀ ketekete níbi òwò tẹ́ bá wà tí wá làṣà ní o. Ẹ ti wá làṣà tí wá nìṣẹ̀ ṣe. Ẹ ń lè tò tẹ́ ń gbọ́ lọ́wọ́ ti wá làṣà ń lè tò tẹ́ ń láǹfààní àti mọ̀ fetí gbéyàwó ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yìí. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. O náà lẹ ti ń láǹfààní láti mọ gbẹ́tò ti wá làṣà. Níbi tá a ti mọ ń ké gbàjarè tá a ti mọ ń síra wá ń gbéra ẹ̀ pàkọ́ tá a mọ ń tètè pera wa padà wálé pé ọmọ Yorùbá àtàtà àwálá làṣà àwálá nìṣe ẹ̀yìn èdè Yorùbá dùn púpọ̀ àṣà wá dáa púpọ̀ ìṣe wá dáa púpọ̀ ó rẹwà. Èyí ti wá ṣe tó wá jẹ́ pé àfáfẹ́ fọwọ́ mọ tánù àwọn àgbà kan àgbà kan wọ́n bọ̀ wọ́n pé òòsà téèyàn bá ń ṣe téèyàn ń lé ọmọdé kúrò ń díẹ̀ èèyàn ṣe tán kò sọ òun parunu torí gbò bá ti ń lọmọdé pò ń dé òòsà òun kò ní mojú léjà rẹ̀ kò ní mọ bí ṣe tí nǹkan bá wá tiẹ̀ ṣẹlẹ̀ pé èèyàn tiẹ̀ dàgbàdàgbà ó rebi àgbáre ẹ̀tọ́ lọ́jọ́ ti dé bó lọmọdé tó ń lé pò ń di rẹ̀ bó ni ó ti mojú léjà rẹ̀ tí ó ti mọ̀ ṣe. Ẹyọ kó wá mú bá a dàbí pé a ní fi àwọn tó já fílẹ̀ lórí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ńlá ṣe ṣàgbékalẹ̀ ètò yìí pé ká pera wa wálé wípé Yorùbá láṣà àwálá làṣà àwálá nìṣe a ní ìṣẹ̀ṣe a ní èdè nínú ká kíni tẹ̀rín tọ̀yàyà ká ṣàpọ́nlé ènìyàn Yorùbá agbáyà agbẹ̀yẹ kódà agbàmì ẹ̀yẹ bọ̀ ń bẹ́ kó bá sobìnrin ni orúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ̀ ńlẹ̀ ní ẹ̀ka àgbàlagbà kó bá sì sọkùnrin náà ní ìdọ̀bálẹ̀ ní gbalaja ní ara àpọ́nlé náà ní ìwọ ọmọlúàbí nílẹ̀ Yorùbá ṣé ká lè jò wá àyàn wá ká tiẹ̀ tó wò ó pẹ́ ká tó ṣẹ́jú pé omi ti délẹ̀ wọ́n ti gbomi ilẹ̀ pé tiẹ̀ kọ́kọ́ fele rẹ̀ ń gbẹ́ná tó rà mọ̀ párìnrìn àjò níyẹn ń bọ̀ láti ibì kan àbẹ́ tiẹ̀ kàn lọ kí wẹ́ kọ́kọ́ fele rẹ̀ ń gbẹ́ná ká tó dáná tán Yorùbá náà ló ni ká ṣàpọ́nlé ẹni ẹ̀ka wá sara ló gẹni ká ṣe fáàrí ká lo tọwọ́ ká lo tọrùn ká múrò àti bùbá tó bá sobìnrin ni ká lò pèlé sí ká ya gèlè yáńyá. Yorùbá tó gba ìyá gbẹ̀yẹ bọ̀ ńbẹ̀ bó bá sọ ọmọkùnrin ni kó mọ dagbádá rẹ̀ kó mọ kágbádá ọ̀hún òkè kó mọ dálẹ̀ àtúgba ìyá gbẹ̀yẹ bọ̀ ńbẹ̀ mélòó mélòó làákànù èèyàn àdípèlé.
0: Àǹgbọ̀rọ̀

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ bá ti mọ ń ṣe lórí ètò yìí bóyá ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí wà láṣàlẹ̀ ń gbọ́ lọ́wọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ònà ọ̀lẹ́ tí ń láǹfààní àti mọ́ pọ̀ wa mo sọ fún yín pé lọ́sẹ̀ tó lọ àbára wa sọ lórí ètò yìí pé ní gbogbo ọjọ́ ajé o aago mẹ́sàn-án àbọ̀ oní ti wà láṣẹ́ ó mọ gbìnàyá mo sì ti ké gbàjarè mo ti ń fọ́n lóhùn rere mo ti ń ké tàntàntàntà pé ó ti da aago mẹ́sàn-án àbọ̀ báyìí aago mẹ́sàn-án àbọ̀ láàmọ̀ ṣe ẹ̀yin ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa o ìfẹ́ lẹ ní síá o ìfẹ́ ọ̀hún ò sì ní pinyin kẹ̀kọ̀ ní bàjẹ́ o ìyá wa fẹ́ gbójú oge wò wá ẹ fẹ́ máa wo bá a ti ń ṣe ketekete nínú ilé agbára ẹ kọjá lọ sójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page Wells Radio 893 FM fan page níbẹ̀ lẹ́ẹ̀tì máa wò ya aláṣà pẹ̀lú gèlè orí rẹ̀ àtìlẹ́kẹ̀ ọ̀run rẹ̀ níbẹ̀ títí ń fò kàn kéèjì kí gbogbo ó lè dàn kí gbọ̀ngbọ̀n lè kẹ́sìkò kó lè kan sí kìíní ọ̀hún láṣàlẹ̀ yìí.

0: tó o ṣáájú ohun gbogbo àwọn àgbà kan àgbà kan wọn pé ó kọ ọmọ báyìí ó ní ìjánu ọmọ ó kọ tèmi ò yípadà oyé ọlọ́run adékòkè ló kọ tèmi jẹ o. ṣé ẹ mọ̀ pé lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ wá sọ̀rọ̀ nípa ọ̀nà tá à ń gbà ṣèrànlọ́wọ́ fúnra wa láyé àtijọ́ bá a ti ranra wa lọ́wọ́ láyé àtijọ́ ńlá mẹ́nuba lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ ẹ a sì tún pẹ́ẹ́rẹ́pẹ́ẹ̀rẹ́ ọ̀rọ̀ àyànnà ná àwọn ọ̀nà tí àwọn àgbààgbáyé ìgbà ni àwọn àgbààgbáyé àtijọ́ tí wọ́n ń gbà ṣèrànlọ́wọ́ fúnra wọn tífẹ̀ẹ́ fi ń jọba tíṣọ̀kan fi ń wà tá a fi rí sí ìyàn kan pé àìlè ò sí dáadáa torí nínú ìfẹ́ nínú ìṣọ̀kan pẹ̀lú àjùmọ̀ṣe òun fi ń ra wọn lọ́wọ́ tí kìíní òun sì ń dùn tí gbọ́ngbọ́n sì ń kan sí tá sì ń gbé nínú rẹ̀ pọ̀ nínú àlàáfíà amẹ́nuba àwọn nǹkan tó ń ṣe láti fi ṣèrànlọ́wọ́ fúnra wọn láyé àtijọ́ bẹ́ẹ̀ bá gbàgbé lórí ètò yìí náà láti sọ ọ́ o bó wá jẹ́ pé ẹ̀yìn rẹ̀sẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ àbẹ̀sẹ̀sẹ̀ ń darapọ̀ ẹ̀ wá wò pé bó o ní tiwa rí tẹ̀ǹtẹ̀ sí lọ́sẹ̀ tó lọ kò rìn jìnnà ojú òpó facebook wa wells radio 893 fm fan page ẹ lọ tẹ̀ bẹ́ẹ̀ ẹ wá tiwa làṣà ẹ ti rí ètà sí lọ́sẹ̀ tó lọ àtàwọn ètà tí ń ṣe pọ̀ ẹ̀ ń yọ gbogbo àwọn ètà tí ń mú lọ́kọ̀ọ̀kan èjèèjì lóríṣiríṣi bá ń bọ̀ ẹ rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ wò ó ẹyin o ta lẹ́yìn yìí níbo wá gan-an là ń lọ lálẹ́ yìí. ṣé ẹ mọ̀ pé kó tó de pa bẹ̀rẹ̀ ètò a ṣe ìwúrí ọjọ́ ajé. óyà kí là ń dúró ṣe ká mọ́ fàkókò ṣòrofo mọ̀já fàkókò ṣòfò ní kamankia óyà ẹ̀já sáré tún ṣe ìwúrí alẹ́ ètò ní o. óyà o ẹ̀já wúre talẹ́ ètò ní orí mi ìṣẹ̀dá mi o. ajé ògùnkúlùsọ òní lọjọ ajé oníṣọ ọbọ ògì o ibikíbi tó bá wà òní lọjọ ajé kájé filé mi ṣe bùgbé o kó fọdẹdẹ mi ṣe bùjókò o kádé ajé o kó wá kalẹ̀ sílé mi lágbájá ọmọ lágbájá kó wá kalẹ̀ lé mi ó yọ lọ́run ọmọ adékòkè ìwọ náà tètè wí tiẹ o kò pọ̀ ọkọ tiẹ náà mọ́ kájé filé wa ṣe bùgbé o kárí jẹ kárí mu kárínà kárílò àṣẹwà ò ti ríbẹ̀ ò ti ṣẹ bẹ́ẹ̀.
1: fúntẹ́rì ọmọ yẹn fẹ́ o àmọ́ ọmọ lọ́dọ̀ kan jẹ́rẹ́ ọmọ lọ́dọ̀ kan ò ń darara ọmọ odò tó sàn.
0: mú kí yín o gbogbo ọmọ yorùbá àtàtà ní gbogbo ibikíbi tẹ ẹ bá ti ń gbọ́ mi láṣálẹ̀ tò ní orí adé lọ́balọ́ba mo mọ̀ ṣe kára ó lé o fáwọn olóyè orí adé mo kí yín mo ṣe kábíyèsí o. mo kí gbogbo ẹ̀yin olóyè pátápátá ẹ̀yin bọ̀rọ̀ kìíní ènìyàn ẹ̀yin jagun.

ìtàndọ̀wẹ́ tí mo wí fún yín pé mò ń wá láṣálẹ̀ yìí. Ò náà ni aṣọ ọmọyẹ mọ́ ọmọyẹ ti rìn òwọ́dà. Ṣé ẹ mọ̀ pé bọ́mọdé ò bá bá tàn yóò sì bárọ̀bá? Àrọ́bá òun sì rèé, òun gangan ní bàbá àtàn. Ibi àwa ń lọ lálẹ́ yìí gangan ni bítàn aṣọ ọ̀pọ̀mọyẹ mọ́ ọmọyẹ ti rin ìhòhò wọnú ọjà bó ti ṣẹlẹ̀. Bó o ló ti ṣẹlẹ̀ gan-an? Ta ní ń jọ mọ́yẹ? Bó o ló ti rin ìhòhò wọjà? Kí bó o gan lòwe ọ̀hún ti jẹyọ àti pé kí náà ń lò ó fún? Òun lágbéyẹ̀wò lásàlẹ̀ yìí. Bítàn òun ṣe lọ rèé o. Arábìnrin kan wà láyé àtijọ́. Arábìnrin yìí ó ṣe abiamọ. Àìkọ ọmọ fọlọ́mọ o. Ó bí ọmọbìnrin méjì. Ṣùgbọ́n látàrí gbọ́nmi sí omi ò tó kan èdè àìyedè áwọ̀. Ẹ mọ̀ pé agbémújà kan ò sí. Láàrin áwọ̀ èdè àìyedè gbọ́nmi sí omi ò tó kan tó wáyé láàrin òun àti ọkọ rẹ̀ lákòókò ìgbà náà. Áwọ̀ òun lágbára tó bẹ́ẹ̀ gẹ́ pé wọ́n gbìyànjú àti parí ẹ̀ kò ṣe parí. Àwọn aráalé aládùúgbò àwọn mọ̀lẹ́bí òrí áwọ̀ òun yanjú wọn ò rí parí láàrin arábìnrin ọ̀hún àtọkọ rẹ̀. Tó fi wá di wípé arábìnrin yìí káwọn ọmọ rẹ̀ méjèèjì tí mo pọ́n bí òun ó kó wọn kúrò nílé ọkọ. Ṣé ẹ wá ráwọn ọmọ méjì tó bí ọ̀hún tó kó kúrò nílé ọkọ? Ẹ̀kan ń jẹ́ ọmọ yẹni. Ìkejì ń jẹ́ ọmọ lúfà. Ṣé ẹ wá arábìnrin tó jẹ́ ìyá wọn yìí? Akíkanjú ẹ̀ dání o. Obìnrin tí ń jára mọ́ṣẹ́ tí ń ṣiṣẹ́ takuntakun tó sì máa ń fi ìwà àti ẹ̀kọ́ káwọn ọmọ rẹ̀ ni. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó ń gbìyànjú, ó ń dojúkọ àwọn ìṣòro ìgbé ayé pé kí bí iṣẹ́ ọ̀la ni ọmọ inú rẹ̀ gbọ́dọ̀ là. Ó dojúkọ àwọn ìṣòro, bẹ̀rẹ̀ sí ní sa gbogbo ẹ̀jọ́ tó pọ̀ mọ́ra wọn pé káwọn ọmọ òun kan lè jẹ́ èèyàn.

pàtàkì lórílẹ̀ èèpẹ̀ káwọn ọmọ òun náà lè rí nǹkan ṣe kán lè rí ọwọ́ mú bẹnu kí wọ́n lè níyì láwùjọ káwọn ẹgbẹ́ wọn má bàa máa fọwọ́ rọ wọn ẹ̀yìn pé bóun ti yín ti jẹ́ òde. Arábìnrin sapá rẹ̀ títì ó tọ́ wọn lọ́nà tó mọ̀ pé ọ̀nà tó tọ́ rèé. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé ọmọbìnrin méjì nìyá ibi o. Ìkíní ọmọ yẹ ni ìkejì ọmọ lúfà. Ṣé ẹ wá rí báyìí nìyá ẹsẹ̀ ń gbìyànjú pẹ̀lú gbé ayé rẹ̀ tí sì ń tún àwọn ọmọ rẹ̀ yìí ti ń kọ́ wọn bí wọ́n ti lò gbé ayé wọn. Nínú àwọn ọmọ méjèèjì yìí ṣe mọ̀ pé wọ́n lè bí èèyàn nílé kan náà kí wà wá ó sì yàtọ̀. Wọ́n lè bí wa níbì kan náà kí wà wá ó mọ̀ jọra wọn. Kódà ọmọ ìyá kan náà tó jẹ́ ìbejì ìbejì ìwà wọn lè mọ̀ jọra wọn kí táyé ó mọ̀ fẹ́ràn aṣọ funfun kí Kẹ́hìndé sì fẹ́ràn aṣọ funfun. Ó ti yé yín tí mò ń gbìyànjú àti sọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọmọ méjèèjì yìí o. Ọmọ olúfà jí onírẹ̀lẹ̀ ọmọ onítẹríba ọmọ kódà ọmọ tí ń gbàmọ̀ràn òbí ni ó sì níwà rẹ̀lẹ̀ tẹrútu ọmọ ní kó mọ́ra ó tún wá jọ́mọ akíkanjú bí ìyá tó bí lọ́mọ. Ọmọ tí è ṣèmẹ́lẹ́ tí è sọ lẹ́ni ó sì gbàmọ̀ràn àgbàlagbà oní ìtẹríba púpọ̀ tó jẹ́ pé tẹrútu ọmọ ló nífẹ̀ẹ́ sí tí wọ́n sì fẹ́ràn rẹ̀ púpọ̀. Ṣé ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì ọmọ yẹn ni yìí? Alágídí ọkàn ọmọ ni olórí kunkun onípáǹlé ọmọ ni ọmọ yẹn ni o. Ṣé ẹ wá rọ́mọ yẹn ni yìí náà ni tán bá fẹ́ gé orúkọ rẹ̀ kúrú ni wọ́n yọ ni ẹ̀yìn orúkọ rẹ̀ kú ò tí wọ́n pẹ́ lọ́mọ yẹn. Báyìí làwọn méjèèjì àti òyá wọn bọ́ ti ń lògbé iṣẹ́ ayé wọn lọ́nu o ni wọ́n lò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ báhun. Ó tó àkókò ọgbà kan ọjọ́ ń gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà àwọn méjèèjì ti bàlágà. Ọmọ olùfà bẹ̀rẹ̀ ẹṣẹ́ ó sì bẹ ó múṣẹ́ tí ó yàn láàyò ó sì ń ṣiṣẹ́ ọwọ́ tiẹ̀ gbogbo nǹkan ń lọ déédé fún un kódà ó tún tàkókò tí ó yan ọkọ ó yan ọkọ ó yan ọkọ adé orí rẹ̀ ní ìlànà tó tó àtèyí tó yẹ. Ṣé ẹ wá rán ọmọ kejì ọmọ yẹ ní tiẹ̀? Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé lágídí ọmọ ni kò tún wá jẹ́ lágídí lásán ọ̀lẹ́ tún ni ọ̀lẹ́ tún lọmọ yẹ ni ọmọ yẹ ni ò níṣẹ́ kankan pàtó tó yàn láàyò. Bẹ́ẹ̀ wá rè ní ti ilé ọkùnrin kan ní fòfòkìfòkì láti ilé ọkùnrin kan bọ́ sómíràn. Àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ ní sùlọ́kà àwọn ò dáná rẹ̀. Ṣé ẹ sì mọ̀ pé bọ́mọ ò bá ní tìjú tí bá ń fò láti ilé ọkùnrin kan síbòmíì fò láti ilé ọkùnrin kan síbòmíì ìhìn tí ń wá yóò padà tẹ̀ lọ́wọ́ náà ni. Kí wá ni tọ́mọ yẹn ní wá o? Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọmọ yẹn ní gbóyún o. Ó dìyà alákòóró òǹdodo. Ọmọ yẹn ní gbóyún. Àwọn tí ò fẹ́ ní sùlọ́kà nígbà wọ́n mọ̀ pé bó bá wà lọ́dún eléyìí lọ́sẹ̀ yẹ́ ọ̀dọ̀ ẹlòmíì ni ó wà lọ́sẹ̀ tó pọ̀. Wọ́n kò yún sí lọ́ọ̀yà. Wọ́n kọ́ sí lọ́ọ̀yà pé ó yá mọ́ gbé nǹkan lọ wá kọ́lá ní bó ló ṣe máa pé mi mo ní ṣe bó lọ́dọ̀ lágbẹ́jẹ́ lọ́sẹ̀ tó lọ. Ó wá di wípé wọ́n kù ó kù wá rẹ̀. Ẹ má ṣe gbàgbé o àwọn àgbàlagbà náà ná pa lówe tán pé a kì í lọ́mọ burúkú fẹ́kùn pa jẹ. Tọ́ ọmọ yẹn nígbà tìjú wálé. Ìyá rẹ̀ tún gba nǹkan rẹ̀ mọ́ra pé bọ́mọ ẹni bá dà tẹni ni bó sì tún kù díẹ̀ káàtó náà tí ìyá rẹ̀ náà tún ni. Ìyá rẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀ ó sì tún bẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀. Bẹ́ẹ̀ ló tún ń fún láwọn àmọ̀ràn tó jẹ́ kán fún pẹ̀lú ìkìlọ̀. Tó ń tẹ̀mọ́ létí pé aláwọn èèwọ̀ kan lẹ Yorùbá o tó jẹ́ pé bí èèyàn bá ti wà nínú oyún báyìí tó di ọwọ́ tó dì í kùn. Èèyàn ò gbọ́dọ̀ ṣe báyìí olóyún ò gbọ́dọ̀ ṣe báyìí olóyún ò gbọ́dọ̀ ṣe báyìí.
be ya n toju arabirin omo ye ni n toju re lo o o da koko gba to omo ye ni o ti o so kale orodu mare ba se were lo gbo o fi o forunkun ese kini kunle o fi tekeji dide won gbohun iya won gbohun omo layo omo ye ni da bi amo lojiji ise pon mo re ki sugbọn won kilo atawon ewo le yoruba awon ewo kan wa ati se lori eto yi ti mo so fun yin pe awon ewo kan won gbe kale lati fi deru ba yan ke eyan mo ba se asise lawon lana kan atawon igbese kan ti o je ke eyan o mo gbe abi pe ke eyan mo ba ko aisan be lawon ewo kan si wa to je pe eyan o ti e gbodo deja re mo ta ti so lori eto yi se wari lara awon ewo tan fi deru ba ni keyan mo ba so asise abi ko mo ba ti ese gbe o ne ya omo ye ni fi deru ba nigba to wa ninu oyun wi pe bi eniyan ba ti bi omo iba so okunrin iba so obinrin eyin o gbodo pon mo ohun seyin ko mo ohun jabo leyin iya re ko wa di pe yo fori gbale o bo ba so okunrin ni bo mo ohun ba jabo obin meje ni oku lori re to ba dagba o bo ba si so obin lo mo ohun okunrin meje ni o aya fi ti ya re ba yin o ti ya re ba rin ihoho wonu oja loku lara ewo ti ya yi ka fun omo ye ninu akoko gba to omo ye ni ti bimo o ti n pon mo re o ti n se awon se ile eko kejeji nigba to dejo kan isele kan sele ki lo sele mo n bo na.

nígbà tó dejọ́ kan ọmọ yẹn ni wà ní àgbàlá ọ̀dọ̀ wọn ló kásọ ọmọ rẹ̀ ẹ́ta ló sì ń fọ́. Ó pọn ọmọ rẹ̀ ó pọn sẹ́yìn ó mú ọ̀dá ó fi gbábi ẹsẹ̀ rẹ̀ ó fún ọ̀dá dandan. Ibi tó ti bẹ̀rẹ̀ títí ń fọṣọ ní kọrin. Ṣùgbọ́n bó ti ń fọṣọ òun lọ tẹ̀mí rẹ̀ ti wà nú orin tí ń kọ yìí. Kò fọkàn sí mọ́ nígbà tí ọ̀já tó fi gbé ọmọ níbàdí tí ọ̀já òun fi tú. Ọ̀já nìkan kọ́ ló wá tú o ṣe mọ̀ pé bó bá jẹ́ ọ̀já nìkan ni ìró sì wà ń bẹ̀ ṣe ọmọ ní ọmọ mèdíódíó. Ọ̀já tú kò fura ìró náà padà tú o. Nígbà tí ìró tú ẹ ti mọ tó tẹ̀lé ló bá de pẹ̀ nílẹ̀. Kí ló dún pẹ̀ ọmọ ló jábọ́ lẹ́yìn ọmọ yẹn ni o. Bọ́mọ ọmọ yẹn ni ṣe jábọ́ rèé o lẹ́yìn ọmọ yẹn ni tó jẹ́ ìyá rẹ̀. Kí rèé lọmọ bá fi gbé ta. Ẹkún ọmọ yìí mọ̀ gbalẹ̀ púpọ̀ tí gbogbo aráalé wò pé kí ló ṣẹlẹ̀. Nìyá ọmọ yẹn ni bá sáré bọ́ síta nínú ilé tó wà pé èé ti ṣe ọmọ yẹn ni kí ló ń ṣe fọ́mọ yìí. Dìgbàdìgbàdìgbà bó ti bọ́ tábà ẹ̀ tó gbọ́ kí ló dé ọmọ ti jábọ́ ni. Nìyá bá sáré gbọ́mọ pé kò ń gbé ọmọ wọnú ilé kò ń lọ bá mú ẹ̀rọ kó bá fi wọ́ ibi orí tọmọ fi gbálẹ̀ yìí kó mọ̀ bá di pé yóò wú sàǹdò. Bíyà ti wọlé rè o tó lọ fẹ̀rọ̀ wọ́ ọmọ lórí nígbà tí yóò gbọ́mọ bóde pé kò ń gbé fún ìyá rẹ̀ padà. Ó bọ́ ọ̀tá kò mọ̀ lọ́mọ yẹn ni mọ́. Ọmọ ìdá a gbọ́mọ rẹ o nígbà tí ó wọlẹ̀ kí lórí lẹ̀.

nígbà tí yọ ọmọ yẹ ní òwòlẹ̀ aṣọ tọmọ yẹ ní wọ̀ àtẹ tó wọ̀ sókè àtẹ tó wọ̀ sísàlẹ̀ gbogbo ẹ̀ ló bá ń lẹ̀ tọmọ yẹ ní ti bọ́ sílẹ̀ lẹ̀ ẹ ti ṣe níbo lọmọ ìyà sí aṣọ rẹ̀ mọ̀rẹ́ sówọ́ balùwẹ̀ ni nìyá bá kaṣọ ọ̀hún lẹ̀ ní bá ń wá káàkiri pẹ̀lú ọmọ rẹ̀ lọ́wọ́ ọmọ yẹ ni nìyá ń pè é iye ìyábá sọ ni ìyábá rántí pé òun ti kì í nílò rí tóun sì sọ èèwọ̀ kan fún gẹ́gẹ́ bí èèwọ̀ tí ó fi dẹ́rùbá láti mọ́ ṣàṣẹṣe kọmọ mọ́ bá jábọ́ lẹ́yìn rẹ̀ wípé jọtọ́ mọ́ bá ti jábọ́ bó bá sọkùnrin ni bẹ́ẹ̀ yẹn ò bá tètè sáré wọjà obìnrin méje ni ó ṣàìsí lórí rẹ̀ bó bá sì sọ obìnrin náà ni ọkùnrin méje ni ó ṣàìsí lórí rẹ̀ bí ìyá ti rántí báyìí nìyá bá sáré jẹ̀nàjẹ̀nà pé kò ń tọpasẹ̀ rẹ̀ lọ sọ́nà ọjà pé bóyá ó ti lọ ṣe ń tó yóò ṣe kó mọ́ ọkọ mọ́ ọmọ bá fi dàbí pé àwọn èèyàn ò mọ ṣàìsí lórí rẹ̀ bí ìyá ti ń lọ nìyá ń pariwo rẹ̀ ojú ọ̀nà ìyá ṣalábàápàdé arákùnrin kan tó ń bọ̀ látọ̀nà ọjà nìyá bá pé dákùn tó ò bá rí ọmọ yẹ mo fẹ́ fún un lásọ rẹ̀ ní pé kó tiẹ̀ dábora arákùnrin ọ̀hún dàyà lóhun ó mẹ́kanlẹ̀ ó ní ọmọ aṣọ ò bọ ọmọ yẹ mọ́ o ọmọ yẹ ti rìn ìhòhò wọnú ọjà ti ṣe kí ló fà á kí lẹ bá débẹ̀ ìyá ẹ̀mí kanlẹ̀ ìyá tó wá tún wípé aṣọ ò bọ ọmọ yẹ mọ́ arákùnrin ọ̀nà ó ní bẹ́ẹ̀ ni ọmọ yẹ ti rìn ò wọnú ọjà torí pé gbogbo àwọn aráàánú ọjà náà ti rí ọmọ yẹ ní òhù ọmọlúàbí aṣọ ò bọ mọ́ ó ti rìn òhù ọjà. Bó ṣe di pé ọmọ yẹ alágídí ọkàn ọmọ onípàǹlé tí ẹ fẹ́ gbọ́ ìkìlọ̀ tí ẹ fẹ́ gbọ́mọ̀ràn bó ṣe di wípé ìkìlọ̀ ìtàn fi dẹ́rù bá òun ló rí gbọ́ nígbà tó ti ṣe tó ti jájó lójú tán lórí mú torí yàn nípòkè lórí yàn láàyò tó fi wá di pó padà fira rẹ̀ ṣẹ̀sìn tó sì fira rẹ̀ ṣẹ̀sìn tó sì gbanú ọjà lọ ní òhò láìsí ẹni tó lágànà láìsí ẹni tó nípèníjà ọpọlọ bọmọ yẹ ti hò wọnú ọjà rẹ o tí wọn sì ń pé mọmọ ẹ jẹ padà lé aṣọdẹ mú dání yóò bọmọ ó ti hò wọnú ọjà omijé gbójú ìyá yìí ìyá sì ń tẹnumọ pé aṣọ bọmọ wọn níbẹ ni aṣọ bọmọ yẹ mọ ọmọ yẹ ti hò wọnú ọjà báyìí ó ní ìtọ ọmọ yẹ mo ṣe di ẹni tí àwọn àgbàlagbà tó sọ di ìtẹ́wọ́gbà tó sì sọ di òwe eléyìí tó di ìtẹ́wọ́gbà lórí tí nǹkan bá ti kọjá àtúnṣe tí ò bá ti lójútùú mọ́ tí gbogbo ẹ̀ ti fojú pọ̀ nígbà wọn ò bá fọ ohun tán bá ní bó o ní báyìí wọ́n sọ fún èèyàn pé ẹ wò ó aṣọ ò bọ ọmọ yẹ mọ́ o ọmọ yẹ ti ihòhò ó ti rin ihòhò wọnú ọjà nù náà fi wá sọ pé náà fi ń sọ lówe òun pé aṣọ ò bọ ọmọ yẹ mọ́ ọmọ yẹ mọ̀ ti rin ihòhò wọnú ọjà bí tan ọmọ yẹ ṣe lọ rèé o bó ṣe di pọ́ ọmọ yẹn ó di ẹni tí ìtàn rẹ̀ tó dòwe tí wọ́n sọ dùn ní olónìí nù.

ẹja sáré mú abala ẹlẹ́ẹ̀kejì ètò yìí nípa oge ṣíṣe lára rẹ̀ náà láti mọ sọ̀rọ̀ nípa irun dídì ṣe mọ̀ pa àti sọ̀rọ̀ nípa oge ṣíṣe tẹ́lẹ̀. Irun dídì nílẹ̀ Yorùbá ààrẹ ìyá oge ṣíṣe náà ní oko kan kì í ṣe kákan múra ká wọṣọ ká wuyè ká lẹ̀sọ́ nìkan lọ̀rọ̀ oge ṣíṣe wà. Ìran obìnrin ní dirun sórí tójú ó fi gún régé. Irun dídì ẹwà obìnrin bí adé orí obìnrin ni irun dídì jẹ́ ńlẹ̀ Yorùbá. Obìnrin ní sì máa ń dirun bó ti ẹ̀jẹ̀ pé láyé òde òní ó ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ àtọkùnrin àtobìnrin ní ìdí ṣùgbọ́n nílẹ̀ Yorùbá o obìnrin ní dirun sórí. Kò sì sí àrà táwọn obìnrin ò lè firun dá láti jẹ́ kí ojú wọn gún régé láti jẹ́ kójú wọn gbé wà jáde kó yọ sàǹdò. Irun a máa fi kún ẹwà ọmọbìnrin tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rọ́mọbìnrin pẹ̀lú irun tó jẹ́ pó ṣe tó sì bá ojú rẹ̀ gún régé ẹ mọ̀ wò pé ọmọ yìí rẹ̀ wà á pọ̀. Oríṣiríṣi irun ló sì wà láyé àtijọ́ táwọn ènìyàn táwọn àwọn èèyàn àwọn obìnrin tó máa ń ṣe láti fi gbẹ́wà ojú wọn jáde kí gbogbo ogun régé. Àwọn irun bíi kòlẹ́sẹ̀ bíi ṣùkú bíi pàkó ẹlẹ́dẹ̀ bíi kọjú sọ́kọ bíi panumọ́ bíi korobá pàtẹ́wọ́ òrìṣàbùnmi. Kódà mọ́remí irun tí ń jẹ́ mọ́remí wà kíkó náà ń bẹ tí wọ́n lo rọ́bà tí wọ́n ẹ̀ kó o. Wọ́n lè kó o nílé gogoro. Wọ́n lè kó ẹlẹ́sùn. Kódà wọ́n ń kó kíkó pàkó ẹlẹ́dẹ̀. Ṣùkú náà ń lóríṣiríṣi a ní ṣùkú ẹlẹ́wọ̀ọ́. Kódà ṣùkú gbìrà gan ń bẹ. Lóríṣiríṣi bá ń làwọn irun tí wọ́n ń ṣe. Bó ti ẹ̀ jẹ́ pé àrà ọ̀tọ̀ látó ń gbé gbà láyé òde òní. Lálá ti ayé òde òní àti láwọn irun dídì tó jẹ́ pé aládìmọ́lẹ̀ ló ẹ̀yìn tá ń pè ní kò lẹ́sẹ̀. Nígbà wọn ò bá gbede wọn ò ní ọba pitkọ́ọ̀fù. Bẹ́ẹ̀ náà ni láyé òde òní wọ́n ń ṣàwọn kan pẹ̀lú àwọn irun ìgbàlódé yìí. Wọ́n ní police cap ṣùkú with bẹ́ẹ̀sì. Àti bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ọwọ́ niṣẹ́ irun dídì nílẹ̀ Yorùbá. Irun onídìrí nísìn ṣerun. Ṣé ẹ wá rí ìtàngán fi yé wa lẹ́gbàá wáṣẹ̀ wípé ọ̀sun ṣe ń gẹ̀ṣẹ́ arẹwà obìnrin onídìrí lòun náà. Tí a sì máa báwọn èèyàn ṣerun. A máa bá wọn ṣerun tí ó sì gbẹ́wọ́ àwọn èèyàn jáde. Àwọn onídìrí là ń pe àwọn tí wọ́n ń dirun sí ìyàn lórí ilẹ̀ Yorùbá. Ó sì ní bí wọ́n ti ń kí onídìrí ilẹ̀ Yorùbá. Bó o bá rónídìrí kan ti ń dirun. Ìwọ kàn pé ojú gbooro. Ó gbọ́ tí ó fọhùn tí ó sì dán lóhùn tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ o. Ó mọrú iṣẹ́ tí ń ṣe yóò pé òòyà ó yà o. Òòyà òun ni yarun tán fi ń yarun. Ṣé ẹ tún wá rí àṣà irun dídì yìí kèé kàn ṣe kákan fi ṣẹ̀ṣọ́ nìkan. Irun dídì wọn fi wo ipò téèyàn wà tó ró nírun oríṣiríṣi tó ní kálukú lè ṣe tó fi mọ̀ pé eléyìí èèyàn pàtàkì ní láwùjọ. Báńbá oríṣiríṣi irun ló wà ń fún yín láwọn àpẹẹrẹ rẹ̀. Ẹ sì láǹfààní àti ráwọn àwòrán kọ̀ọ̀kan lára rẹ̀ lálẹ́ yìí. Ẹ lè lọ wò lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page. Lẹ́ẹ̀kan sí lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page láti wo àwọn ọrùn tá a mọ mẹ́nubà lálẹ́ yìí. Ṣé ẹ rí lára irun dídì?

lára irun tó tún wà tó jẹ́ irun ìbílẹ̀ wọ́n sì ń ṣe láyè ìsìn oṣù pọ̀ ẹ mọ̀ pé ìgbàlódé oríṣiríṣi àrà là ń firun dá báyìí lára rẹ̀ náà tún ni korobá korobá ẹyọ ṣe rírun korobá ọ̀hún wọ́n mú látàárín àtàárín wọ́n ti mú korobá yìí wọ́n wà á dì í ní gbọ́ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ ó wà á dà níwájú báyìí yóò dádúró níwájú korobá nù àwòrán kan wà lójú òpó facebook wa ẹ mọ wò ó oríṣiríṣi irun mẹ́fà ló wà ń bẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ti rí i pé korobá náà kọ sórí ẹ̀ ẹ̀yọ korobá nù wọ́n mú láti ìpàkọ́ wọ́n wá ṣe yóò dà wálẹ̀ láti pàkọ́ wọn ó ti máa dì wọ́n di tọwọ́ wájú wáwájú tọwọ́ ẹ̀gbẹ́ wẹ́gbẹ́ tọwọ́ ẹ̀yìn wẹ́yìn korobá nù ṣe ìwárẹ́lẹ̀ kẹta ó ní pàtẹ́wọ́ yìí pàtẹ́wọ́ ìyára arun dídì náà ni o kò sí àwòrán rẹ̀ ṣùgbọ́n àfẹnu ṣàlàyé pàtẹ́wọ́ ó dàbí ìgbà tí èèyàn bá pọwọ́ wa méjèèjì papọ̀ wọ́n dí lábala àkọ́kọ́ tí ó dàbí ipò lọ́wọ́ sọ̀rọ̀ ó wà á pàdé abala kejì àwọn méjèèjì ó wà á jọ pa ẹwọ́ ẹnu wọn wọ́n jọ papọ̀ sókè báyìí ẹ̀yọ pàtẹ́wọ́ dẹ̀yìn ẹ̀yìn òbí pàtẹ́wọ́ ti máa ń wà nu wọ́n jọ dí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnu ó wà á kó ẹnu wọ́n wà á pawọ́ pọ̀ bí ìgbà tí èèyàn bá pawọ́ pọ̀ báyìí irun pàtẹ́wọ́ ònù pàtẹ́wọ́ nù ara run ìbílẹ̀ tó jẹ́ pé àwọn kan sì ń ṣe láyè ìsìn o ṣùgbọ́n lóríṣiríṣi bàǹbà nírun ni bẹ́ẹ̀ náà la ní kò lẹ́sẹ̀ òun náà wà lára ṣùgbọ́n kí n tiẹ̀ tó bọ́ sórí kò lẹ́sẹ̀ ẹ mọ̀ pé kò lẹ́sẹ̀ òun náà wà lára run tá a fi àwòrán rẹ̀ sójú kìíní ní àhín o òun ni ẹlẹ́ẹ̀kẹta ń bi àwòrán ọ̀hún ẹ ti rí i pé wọ́n mú láti wájú wọ́n mú lọ sẹ́yìn ni kò lẹ́sẹ̀ nínú tí wọ́n ń dì láti wájú tí ó parí sọ́wọ́ ẹ̀yìn níbi ẹ̀yìn ọrùn wọ́n lè dọwọ́ rẹ̀ ẹlẹ̀ wọ́n lè ká ọwọ́ rẹ̀ irun tá ń pè ní kò lẹ́sẹ̀ nu wọ́n dì ní gbọ́rọ́gbọ́rọ́ a sì tún lè fi dára ká tún wò pé àṣẹ ní gbọ́rọ́gbọ́rọ́ oje ẹ̀yìn lè wò pé èmi ò ṣe kò lẹ́sẹ̀ tẹ̀mí gbọ́rọ́gbọ́rọ́ o mo fẹ́ jó sún báyìí mo fẹ́ fi nǹkan tí ó fi mú rẹ wà sí mo fẹ́ ṣe báyìí lóríṣiríṣi ní báwọn tẹ́ ẹ bá sì tún wò lọ fúnra àwòrán tó wà lójú òpó yìí ẹ ti rí panumọ́ náà ń bẹ̀ ara run tá a ṣe náà ní panumọ́ o panumọ́ lẹ́lẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ bá kalẹ́ ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn bó wá jẹ́ pé ẹ fẹ́ kà ní gbọ́rọ̀ gidi ni ẹ bá ti ka ẹni òrìṣà bùnmi lálákọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń kò lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń panumọ́ ṣe ti rí bó ti wà lórí ojú òpó facebook wa ara àwọn run ìbílẹ̀ nu panumọ́ wọn ó mú láti dídì rẹ̀ lọ́wọ́ iwájú wọn ó dì í dáàárín yóò lọ́wọ́ wọn ó tún wá mú tẹ̀yìn náà wọn ó tún parí ọwọ́ rẹ̀ sáàárín ẹ̀yọ wọn ó wà á ka ẹnu rẹ̀ rogodo àwọn míì lè mọ́ ka o ṣùgbọ́n yóò pa ẹnu rẹ̀ mọ́ sí àárín méjèèjì yóò panumọ́ sí àárín náà pè ní panumọ́ wọ́n ti ń perun pàtanumọ́ oní látàrí bírun méjèèjì bí wọ́n ṣe panu pọ̀ sí àárín náà fi ń pè ní panumọ́. ìpàkọ́ ẹlẹ́dẹ̀ lára àwọn ọrùn náà ni àwa àwọn ọrùn tá à ń ṣe láyé àtijọ́ náà ni ìpàkọ́ ẹlẹ́dẹ̀ yìí ó fẹ́ dàbí ṣe rí àdìmọ́lẹ̀ kò lẹ́sẹ̀ ṣe mọ̀ pé láti wájú lọ sọ́nà ẹ̀yìn bí ìpàkọ́ làdìmọ́lẹ̀ kò lẹ́sẹ̀ èyàn ó bẹ̀rẹ̀ láti wájú yóò wá parí lẹ́yìn ẹ̀yọ ṣe wá rí ìpàkọ́ ẹlẹ́dẹ̀ yìí èyàn ó bẹ̀rẹ̀ láti bí ẹ̀yìn gangan bí ẹ̀yìn ọrùn lèyàn ti múrun ọ̀hún èyàn wá parí ọwọ́ rẹ̀ níwájú ó dàbí ìgbà tí irun tó jẹ́ bẹ̀rẹ̀ wájú tá a wá bẹ̀rẹ̀ lẹ́yìn tá a wá parí ẹ̀ níwájú ó náà pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ẹ̀yọ á dì láti ẹ̀yìn á wá parí ọwọ́ rẹ̀ síwájú gbogbo ó wà á wá ní gbọ́rọ́gbọ́rọ́ lọ́wọ́ iwájú báyìí òun náà wà ń bi àwòrán tó ń bẹ lójú òpó wá àhín ìpàkọ́ ẹlẹ́dẹ̀ lára àwọn ọrùn náà ni bẹ́ẹ̀ la lóríṣà bùnmi ẹ ti rí òun la lákọ̀ọ́kọ́ níbi àwòrán ọ̀hún ṣùgbọ́n wà láàrin ẹ̀yọ korobá òní yóò wà nísàlẹ̀ rẹ̀ ṣùkú ni ó dó sáàrin korobá ọ̀hún ṣẹlẹ̀ òrìṣà bùnmi nu irun òrìṣà bùnmi lára àwọn ọrùn tá à ń ṣe láyé àtijọ́ náà ni.

kò lẹ́sẹ̀ ara kò lẹ́sẹ̀ òun náà tún rèé ẹ̀ ti rí ìta tọkùn se ẹ kò lẹ́sẹ̀ nu ó bẹ̀rẹ̀ látọwọ́ iwájú wọn parí ẹ̀ sẹ́yìn kò lẹ́sẹ̀ nu ẹ kò lẹ́sẹ̀ bá ti dínà látọwọ́ iwájú yóò parí sọ́wọ́ ẹ̀yìn.

0: bàdẹ lọ.
1: Lára àwọn ọ̀ràn ìbílẹ̀ náà tún ni mọ̀rẹ̀mí wà. Mọ̀rẹ̀mí náà òun tiẹ̀ kì í serun kékeré tẹ̀yàn kàn lè fẹnu júwe lásán torí wọ́n dì kan bíntín bí sùkú wọ́n dì kan bí èyí tí ó fẹ́ rí kọdọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀gbẹ́ etí báyìí wọ́n dì kan bí pàtẹ́wọ́ sókè bá ń bá lóríṣiríṣi ara iná fi mọ̀rẹ̀mí dá ẹ lè lọ wò lójú òpó Facebook wa ẹ rí àwòrán rẹ̀ ń bẹ̀ mọ̀rẹ̀mí nù ẹbírun mọ̀rẹ̀mí bó ti wà ẹ ti rí níbẹ̀ mọ̀rẹ̀mí nù irun náà ni o àwọn ọ̀run tó ń se láyé àtijọ́ láyé ìgbà náà ó ní ẹ̀ láǹfààní àti máa wo bẹ́ẹ̀ òun náà láláwọn kíkó oríṣiríṣi báun ní kíkó náà tí wọ́n fi rọ́bà àtòwú rọ́bà òun náà tiẹ̀ ń lò ń gbà náà tán fi ń kórun ayé ẹ̀sẹ̀ dáyé à ń lo òwú oríṣiríṣi báun ń bọ̀ ná.

lára run tí mo ń sọ ohun òun náà ni kíkọ́ wà àwọn kíkọ́ oríṣiríṣi ló wà kíkọ́ lóríṣiríṣi náà ni kíkọ́ tó wà bá a ti láwọn ọrùn dídí ẹmọ̀ kẹ́ mo ní sùkú ẹlẹ́wọ̀ọ́ wà sùkú gbọ́rọ́ wà ẹ̀yin ò bẹ́ẹ̀ náà làdìmọ́lẹ̀ oríṣiríṣi a lè làdìmọ́lẹ̀ báyìí la fẹ́ ṣe o ẹ̀yin o ṣe é wá rí àwọn kíkọ́ àwọn náà póríṣiríṣi báwọn pẹ̀lú rọ́bà dúdú ni o ti wọ́n èkó àwòrán kan ń bẹ lójú òpó facebook wa lákòókò yìí ẹ lè lọ wò ń bẹ̀ kíkọ́ ara àwọn kíkọ́ náà ni ìkíkọ́ tó ń pè lónílé gogoronu ẹ̀yin o àwòrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú òpó facebook wa kíkọ́ onílé gogoronu ara àwọn kíkọ́ tó jẹ́ ara arun dídìnnú kíkọ́ onílé gogoro mọ̀ pa àwọn ọkọrin kan wá pé onílé gogoro èmi kọ́ ni parí ẹ̀.

kiko yi kiko onile gogoro nikan ko lo wa o lori sirisi kiko ni kiko eleson wa awon eleson won ora na ba tin ko won sun ngba won ba sun eyo won sun kini ohun na ba ti sun bayi yo dabi ko se die kiko eleson nu kiko orisirisi banba na lo wa koda kiko ajanko loko lo gan wa bam bam bam lori sirisi run a ta ba di amaka ati ele ilo pa le ka to ta koko fi lo toroju ojo e tin ko wa papa mara ṣùgbọ́n in tó ṣe kókó jù tó ṣe pàtàkì jù náà ni pé irun dàbí adé ọmọbìnrin ẹwà irun máa ń fi kún ẹwà ẹ̀dá ènìyàn yìí fi kún ẹwà ọmọbìnrin tí ó gbé ẹwà àyàn jáde tí ó sì gbé ẹwà ọmọbìnrin lárugẹ. Òun lẹ́sẹ̀ máa ń rí i pé tó bá jẹ́ pé obìnrin míì tó ti wà nílé ọkọ àkókò ìgbà tó bá serun báyìí tọkọ rẹ̀ bá ti rí yóò sì tún máa dọ́kọ rẹ̀ lọ́rùn yóò máa wò pé ìyàwó mi ojú ẹ mọ̀ tún rẹwà sí i ìmọ̀ pé bó ti rẹwà tó rèéṣe bá ríra lánàá irun tó ṣe ni o. irun orí obìnrin tí èèyàn bá ṣe tó ṣe ní ìwọ̀ntúnwọ̀nsí tó ṣe bó ti jẹ́ ó ṣe a máa bùkún ẹwà ènìyàn a máa jẹ́ kí èèyàn dára rẹ̀ lójú a tún máa fún obìnrin ní ìgboyà pàápàá láti lè rìn láti lè yan fandafanda pé èmi náà ni èmi ni. Ara oge ṣiṣe náà sì ní nílẹ̀ Yorùbá. A lè fírun a ń fírun ṣe fàárí. A ń fírun ṣakọ a ń fi ṣoge ni. Ẹ mọ̀ wá gbà pé onídìrí làwọn ti ń dirun. Ó sì ní bá a ti kí wọn náà ni ojúgboro òòyà ó yà o. Lára ohun èròjà tó ń lò láti fi dirun náà lò òòyà. Wọ́n ní parí náà tí wọ́n ń lò tí wọ́n ẹ̀ parun èèyàn àwọn àparí oríṣiríṣi èròjà náà ń lò ṣùgbọ́n lára rẹ̀ náà ni òòyà yìí wà. Pọ́rẹ́tẹ̀ la mẹ́nuba nínú àwọn irun lóríṣiríṣi tó ń ṣe láyé àtijọ́ tí wọ́n sì ń ṣe láyé òde òní o. Ṣùgbọ́n bóyá yìí wá fẹ́ ṣiṣẹ́ ìwádìí lórí àbó sì wò yín ẹ fẹ́ mọ̀ sí nípa àwọn ọrùn yẹn mọ̀ pé lóríṣiríṣi ń tayé àtijọ́ sì tún ti yàtọ̀ sí ti ìgbàlódé tá a wà yìí. Ìpàdé wá dọ̀sẹ̀ tí ń bọ̀ bóyá ẹ fẹ́ kán tẹ̀ wájú lórí oríṣiríṣi irun tó wà àbẹ́ ẹ fẹ́ mẹ́nuba nǹkan míì. Ẹ jẹ́ mọ̀ ṣe ìrèlé lálẹ́ yìí o èyí tó bá wá wù yín bẹ̀ tẹ́ fẹ́ tẹ̀ wájú ni àbẹ́ ẹ fẹ́ ká mẹ́nuba nǹkan míì ẹ lè fi sọwọ́ sójú òpó Facebook wa kẹ́ ẹ já mọ̀ kó yọ́lọ́run tó bá ti dọ̀sẹ̀ tí ń bọ̀ báyẹn la fẹ́ o ẹ bá wa mẹ́nuba ẹ bá wa ṣe bí o lójú òpó Facebook náà Jimu Nure ni wọ́n ti kí wa pẹ́ ku iṣẹ́ láti kéré ẹ ṣeun púpọ̀ o Mr. Nanjimu ẹ ṣeun o ẹ kú ìfẹ́ tẹ̀ ní ti wọlódùmọ́rì ó nífẹ̀ẹ́ tẹ̀yìn náà o. Ẹ jẹ́ mọ́ ṣe ìrèlé ń bí mo bá dé lálẹ́ yìí o lórí ètò tiwa làṣà oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá ń fìfẹ́ jẹ́ ẹ mọ̀ ṣe púpọ̀ o ìfẹ́ tẹ ní sí wa kò ní bàjẹ́ kò ní pínyìnkìn olódùmarè náà mọ̀ sí kí ni o yóò mọ̀ nífẹ̀ẹ́ tẹ̀yìn náà. Tiwa làṣà ń lè ètò tẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM òun náà lẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa. Ẹ mọ̀ gbà pé ní gbogbo ọjọ́ ajé báago mẹ́sàn-án àbọ̀ bá ti rí kòkó báyìí tí wà láṣẹ ó mọ̀ gbìnàyà lórí ètò yìí tá a sì mọ̀ nímọ̀kúmọ̀ kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nípa àwọn nǹkan tó rọ̀ mọ́ ìṣẹ̀ṣe àṣà wa èdè wa ìsọ̀rọ̀sí wa nílẹ̀ Yorùbá. Ó yé Ọlọ́run Adégòkè lórúkọ tèmi ń jẹ́ ọrùn ayọ̀ lásùn ó dàárọ̀ o.